òkúta me bẹ́ ti mọ̀ pọ́ gani ọlọ́rùjọ rẹ̀ pé ayé ẹ̀yin tèmi nílẹ̀ lọ́kọ̀lọ́dọ̀ nílẹ̀ lọ́kọ̀lọ́dọ̀ lẹ́yìn odi bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí afẹ́fẹ́ 32 FM.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ sátọ̀dé ọjọ́ ẹyọ kan dín ní ogún nọ́mbà tí o ṣe pín ni 09 ọdún 2026. By system by system ǹjẹ́ jẹ́ mọ̀ kó sùn yìí náà tó ń lọ ẹnìkan níta ló ń dùn yìí pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yìí ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank the Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé ẹ jẹ́ lọ síbi pẹpẹ àákàn lọ jókòó ń bi pẹpẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹnìkan ní àmọ̀ jókòó lánàá náà ni ẹ jókòó lónìí náà gbogbo àwọn tí ìyanu ọlọ́run òjijì ti fọwọ́ kàn àtàwọn tí ó tún fọwọ́ kàn tó o bá mọ̀ pé ìyanu lọ fẹ́ ọ gbàgbọ́ pọ́lọ́run lè pa kádàrá rẹ̀ dà lójijì mọ̀ bọ́ ń bi pẹpẹ mọ̀ jó sílẹ̀ bọ́ tó bá dàbí ẹni pé kò nítumọ̀ o lè mọ̀ sùn kó lónìí sátọ̀dé ṣe lónìí ìjọ tó bu oṣòwò tí ó jèrè ní olùkọ́ àsọkọ̀ ọ̀hún dọ̀tí wòlíì Ọdẹ́kúnlé Epaphras ni mọ̀ bọ́ ń bi pẹpẹ mọ́mí ẹ try engineer ẹ pe pastor Mrs. Temitayo ká fi mọ́ dúpẹ́ láàárọ̀ kùtùkùtù pé mo dúpẹ́ tèmi and dúpẹ́ ni.

0: pàṣẹ kọ lálà.
1: Our commander should dream.
0: Ẹnìkan ti ṣe de ọ lálà dodo.
1: You should have a dream.
0: Wọ́n sì gbé mọ́tò fún ọ.
1: But they give a car.
0: Ọlàlà dandan lálẹ́.
1: You have a dream tonight.
0: Wọ́n gbọ́ ọmọ rẹ kọ.
1: You give your own child.
0: Kí Ọlọ́run kó wu ọmọ
1: yìí. Amen.
0: Ọmọ láti inú ògo wọnú ògo.
1: Amen.
0: Ìwọ ọ̀yá ìwà aré lè wò.
1: Amen.
0: O ti bí àbíyé áńgẹ́lì èkú lọ́run kò ní kú lọ́wọ́ rẹ.
1: Amen.
0: Kí ló pẹ́?
2: Ayò Olúwa.
0: Ó tán.
3: Arúgbó ọjọ́ àbámi ti ń bẹ̀lẹ̀ ọ̀run. Ọlọ́run àwọn arúgbó wòlíì mi. Ọlọ́run ẹ̀fá Abra. Àbíyèsí o.
0: Nice. Ètò wá dájú gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ ní sáfíìsì lọ́la. Ṣé ẹ rántí pé mo sọ tẹ́ ẹ bá gbàgbé pé ìpàdé tọ́lá ìsìn méjì ni ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje fún àwọn ọmọ ọdún méje àwọn ọmọ ọdún mẹ́tàlá títí wọ ọgbọ̀n ọdún 13-30. Ẹlẹ́ẹ̀kejì yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àwọn àgbàlagbà wọn nìyẹn láti ọmọ ọdún 31 lọ sókè. Kinní kan ó ṣẹlẹ̀ ní ọ̀la. Ẹ múra o tí wọ́n ti wà àti ní gbogbo Sona Church. Ẹgbẹ́ ìyọyín dání. Láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ́ sọ kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Gbogbo Sona Church náà ní ọjọ́ ìmí. Ẹnìkan níṣẹ́ wà sórí Facebook ní 6 láàárọ̀ aago mẹ́fà sí aago méje torí Saturday Church àti gbogbo àwọn ọmọ Bible School. Gbogbo ẹyin tẹ́ ẹ wà Bible School. Ẹ múra o Fundamental Class School of Evangelist Pastoral Class. Ẹ bá Jésù pàdé inú ayé mi láàárọ̀ yìí nígbà tí gbogbo àwọn òṣìṣẹ́ bá gbàdúrà tán. Ẹ wo nǹkan ti dá sí tẹ bá ń gbọ́ iṣẹ́ ìyanu. Ẹ̀yin wo lọ́kàn fòkè ní ìgbà mẹ́fà. Obìnrin yẹn sọ wájú oyún tó ti bàjẹ́ lára rẹ̀. Ó yẹ fòkè ní ìgbà mẹ́fà. Ẹni bàbá èmi lọ́kàn. Jump. Wọ́n sùn báyìí mọ̀. Ẹ mọ̀ ẹpẹ́ lómi ìwọlé. Ẹ na máìkì sí ọlẹ́nu.
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láti fẹ̀ mo ti wá. Èmi Adéọlá.

0: fún ọlọ́run ẹ̀ pàfà tó wù mí sà lójijì o. Wọ́n ti sọ pé ọlọ́run òjijì wà, ọlọ́run òjijì wà, mi ò gbà, mi ò bìlíf. Ọdún kẹta rèé tí mo ti rí nǹkan yìí. Kò sí ní ibi apá yìí. Ó ṣẹ̀ṣẹ̀ sọtán ni tí n bá ti lọ báyìí gẹ́gẹ́gẹ́gẹ́. Ó ṣubú làgèrè.
1: Ẹ máa ṣubú lulẹ̀.
0: Ṣubú làgèrè. Nígbà bá jásẹ̀ tí kò tó. Màtún sagbára ṣe, màtún ṣe gbogbo ẹ̀.
1: Látàrí pé ẹ̀rí náà.
0: Ìwọ náà bó ni wọ́n ṣe wá rí bá. Tí wọ́n sì wá ṣe ọlọ́mọjọ ogomi ó wọ̀ kùkùn o. Ọmọ mi yẹ yọ máa fẹ́ gbẹ́ mi díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ mi sísí yẹn. Lọ́rọ̀ kan sá ní Òtúnbà ìdájí báyìí mo dédé gbé sẹ́ẹ̀tì mi paná pì yẹn. Mo gbé lọ́wọ́ báyìí, mo ṣì báyìí, mo bá gbọ́. Gbogbo ibikíbi tí ogun ayé wa bá wà kọ́lọ́hún bá rí bọ́lẹ̀ kílẹ̀ gbé mi kó mọ̀ ṣe ìgbérí mọ́. Àti gbà yẹn mo ti tọ́ọ̀nù sí rédíò Ọlọ́run Ẹ̀pàfà, Ọlọ́run Òjijì. Tí mo wá di January 1977 by January, mo bá wówó lọ́nà kọ̀nà mo fún ọmọ mi, mo ní kọ́ wá bí. Ó wá béèrè, kó wọ́n béèrè Jesus City. Ó wá béèrè, ó débì, ó wá dé làgèrè, ó wá rí àwọn ará ọlọ́dẹ tánà ń lọ Jesus City ló pọ̀ sí kó tiẹ̀ ní ìná bàjọ́ débí. Bó ṣe ń bá mi romi wá nìyẹn.
1: Ó romi 77.
0: 77 wá àti òróró wọn fún. Ó tún gba mọ́tù náà wá, mọ́tù ọ̀hún rèé, ó tún gba mọ́tù wá. Bó ṣe gbédé, ó ní màmá, ó lómi ṣiṣẹ́ dá, mo bá mú òróró, mo mú omi yẹn, mo fi bọ́ ojú mi, mo tù lé rí. Mo mú òróró yẹn, mo fi gbogbo ojú mo dà sí gbogbo ojú mo dà tó kò mu. Mo wà títí òróró ẹ̀ta mi lójú odidi ọjọ́ mẹ́ta.
1: Ẹ̀ta
0: mi ni ara mi wá balẹ̀ díẹ̀. Ó tún di sẹ́bíṣẹ́bí, ó tó lè mo tún ra ọmọ yẹn lọ. Ó tún gbómi yẹn.
1: Ẹ tó ṣe lẹ́ẹ̀kejì.
0: Ojú ṣe lẹ́ẹ̀kejì, mo sàn gbọ́ bí ojú mọ́ta. Báyìí nìsín láti bí ọ̀sẹ̀ oṣù kan báyìí mo ti dì náà o. Mo ti dì náà kedere o.
1: Ẹ̀rí náà.
0: Bílọ̀kì rẹ wọ.
1: Kí mo wọ?
0: Bílọ̀kì rẹ wọ.
1: Ẹ tẹ̀lé mi. Kí lèlè?
0: Kéèkì ni a bọ̀ síbi kéèkì.
1: Ni a bọ̀ mọ́lẹ̀.
0: Mo rí iná rí dáadáa, mo rí iná rí kéèkì. Ẹ rí àìrìnà mi yìí. O ní àtọ́dún karùn-ún, òun ti yẹ kí n ti travel out. Kí n ti bá ọmọ lọ, àwọn ọmọ ní mi ò rí iná dáadáa. Wọ́n náà wọ̀ lè gbómi lọ. Ṣùgbọ́n màá mo wá rí iná, ìjọ tí mo rí iná báyìí, òun náà ni a wá fún mi sẹ́ẹ̀tì yìí. Torí níjọ́ tí bàbá mi ò tó sọ pé ẹnikẹ́ni tí ò bá ní sẹ́ẹ̀tì bíbí kó máa ná sókè, kó máa béèrè náà ń ṣàdúrà fún wa. Mo ní bàbá mi, èmi náà fẹ́ o, èmi náà fẹ́, mo fẹ́ máa gbọ́ púrágà, èmi náà fẹ́ o. Ìjọ tí mo rí iná lọmọ yẹn wá fún mi, ó ń torí pé mo ti rí iná ló sì wá fún mi. Mọ́tò tí wà fún mi ní ẹsẹ̀ ó wà ńbẹ̀. Wọ́n níjọ́ mo bá rí iná làwọn ó gbé fún mi wà. So ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì.
1: Kò ṣe kíni náà yí.
0: Èmi ọmọ ìwọ nífẹ̀ẹ́ ọ̀fẹ́fẹ́ kò gbowó kò gbobi lọ́wọ́ mi. O ní ìjàta mo tó mọ bí o, mi ò mọ bí rí ìjàta mo tó mọ bí.
1: Lẹ tó rí bí.
0: Mọ bí mo tó rí bí mo tó wá bí.
1: Màmá ọdẹ ẹjẹ ṣe báyìí. Ẹ lọ sọ́ọ̀kan yẹn. Ọkùnrin tó dúró yẹn. Ẹ lọ bá mú wá kẹ́ máa mú bọ̀. Màmá mo mọ̀ ní béèrè ẹ tọmọ ọdún mélòó.
0: 1947
1: ni wọ́n bí yín. Màmá ẹ jẹ́wọ́ lẹ́rọ̀ o, ṣé wọ́n kọ yín ní tẹ́ ẹ̀ ń sọ yìí.
0: Kò sẹ́ni kọ́ mi.
1: Ẹ ṣúọ́.
0: Láéláé kò sẹ́ni kọ́ mi, èmi ni. Èmi mo ń fi owó fún ọmọ wábí kó máa wábí, kó máa wábí gbà mo gbọ́nú afẹ́fẹ́.
1: Kò sẹ́ni tó kọ yín pé kẹ́ ẹ máa sọ tẹ́ ẹ̀ ń sọ.
0: Kí ẹni tí ó kọ́ mi lórúkọ tí bàbá àti ti ọmọ àti ti.
1: Tẹ́ ẹ jì yín fún lọ́jọ́ ìdá.
0: Dájú pé mo pààrọ̀ pé mo rí iná nígbà yẹn pé nǹkan kan ò sójú mi pé mo fi pààrọ̀ kọ́lọ́hún ó nàmí lẹ́gba. Mi ò rí iná.
1: Ó ti tó mọ̀ mọ́. Ẹ ń bá bí ọgbọ́, ẹ ń bá bí ọmọ gbọ́. Nígbà èèyàn bá ń ṣépè fúnra rẹ̀. Torí àyè kan tó mọ̀ sí ni yín láyé. Nígbà Ọlọ́run ó sì ṣe é. Ṣé mi mọ gbọ́ wọlé wọn? Kí wọ́n lò.

0: kò sí yan kan náà.
1: Ẹ wà búrò yín.
0: So ìgbà tó wá yá màá máa sá fáwọn onígbèsè yẹn nígbà tó dín pèmí àtàwọn ọmọ tí má ti kiri dé màá sáré gbé gbálẹ̀ ìwọ̀nba tí mo pa màá jalé wọn lọ́wọ́ màá sá lọ. Mo wá mi wá súnlé mọ́ mo wá lọ máa sun family àwòsí ọkọ mi mi wá mọ ẹni tó júwe fáwọn onígbèsè yẹn ní ìdájíjọ́ kan wọ́n kàn ká mi mọ́ ibi tí mo.
1: Ṣèṣe ẹ láyé ẹ̀yìn kúlé lọ́ta wà because òsín ni ogun ò lè jàyàn bí ọba sí informant ó lè mọ ìwọ tó ń kígbe pọ̀ lọ́rẹ̀ ọjẹ́ bánú sọ kọ́ ọmọ bí èèyàn sọ.
0: Wọ́n wá gbẹ̀ mí nínú ilé láàárọ̀ ní ìdájí wọ́n ní wo ó ti ń sá fún wa ti pẹ́ amú ẹ lẹ́nìí. Ó yá àníṣó lọ́fíìsì wa àyà mi ń já ẹ̀rù ń bá mi mo ṣáà ń gbọ̀n torí kò sí nǹkan tí mo fẹ́ fún wọn. Ó mọ egbé mi lọ́fíìsì àtẹ tó tó mi àtẹ tí ò tó mi ètò máa nà mí ètò máa yà mí a máa pósìtì ẹ onígbèsè ó lè àyà mi ṣáà ń já wọn ni à ń gbẹ lọ́tọ́ lọ́pọ̀ jáde tẹ máa pa àwọn tó bá mọ̀. Mo pe ọkọ ọkọ wa ọkọ mi dẹ̀ ló jẹ́ kí n máa wá sí ìjọ ẹ̀ àwọn náà ọkọ lọ jí ṣọ́ọ̀ṣì tì mí dé bẹ́ẹ̀rì wọ́n bu yẹpẹ bẹ̀ wá wọ́n dà sórí ilẹ̀ ibi tí mo ti ń tajà pé ilẹ̀ yo tiwa ló máa jẹ́ pé kémi náà wo yẹpẹ jí ṣọ́ọ̀ṣì tì sílẹ̀ pé ó yàtọ̀ ó sàn mo ní bẹ́ẹ̀ ni mo ní bọ̀ àwọn gbèsè ń wá ń kọ́ mo ṣàṣe gbé mi wọ́n gbé mo wá pe ẹnìkan tó jẹ́ àwọn èèyàn mi ìlú òyìnbó náà wá èmi ni last born mo wá pé kan nu wọn wọn ní kí ló dé àṣà bí o ti máa ń yọ mí lẹnu ti pẹ́.
1: ẹ̀yin la ṣàbí yẹn ten sa dọ́là ṣùgbọ́n tó jẹ́ gbèsè.
0: mo wá ní kí ló kí gan lo fẹ́ kí n ṣe fún ẹ mo ní àǹtí mi ẹ wò ó

0: wọ́n dẹ̀ gbé wọn lọ sí federal high court ni wọ́n gbé wọn lọ nìbàdàn yìí olúwa mi abdulmalik òun ló wà ní kóòtù náà gbà náà gbogbo akitiyan tí mo ṣe kí n tó kó àwọn ọmọ wọn yẹn jáde òun ló ń lọ wájú yìí ṣùgbọ́n ẹyọ kan wà náà àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọn ò lè perfect bẹ́ẹ̀lẹ̀ ọmọ yẹn wà ní kí ni orúkọ prison èyí tó wà lọ́nà ọ̀yọ́ yẹn
1: abolongo
0: ibẹ̀ abolongo náà gbé lọ ṣe nígbà tí a máa wá gba discharge àwọn ọmọ wọn yẹn eléyìí tán gbé lọ abolongo wọn ti ṣe báṣubàṣu lọ́gbà ẹ̀wọ̀n awaiting trial àwọn ọkùnrin ti ba lò wọn ti wá kó HIV ó ti wá kó HIV ọmọ òun ti kú bí mo yé ń sọ yìí now kí ni mo ń tà láti bring out àwọn civil defense wọn mọ àwọn major culprits àwọn ẹni tó ṣe iṣẹ́ ibi wọ̀nyí wọn ò lọ bá wọn wọn ò mú wọn bóyá wọn tiẹ̀ ti gba nǹkan báwọn èèyàn ti ṣe wí ṣùgbọ́n àwọn mẹ̀kúnnù tí ò lẹ́nì kankan àwọn náà wá lọ kó tẹ́ ẹ bá wo àwọn ọmọ eléyìí náà ẹ rí i pé àwọn ọmọ tó ń bá àwọn èèyàn kan ṣiṣẹ́ ni wọ́n àwọn ẹni tó ń ṣiṣẹ́ fún dà wọn ò ráwọn yẹn mú ibi tí ọ̀rọ̀ nàìjíríà dé dúró lénìí òun nìyẹn àwọn kan ní agbára tó ju òfin lọ now ẹ wá tí wọ́n á kó wọn tán constitution wà nbẹ̀ ó presume wọn innocent until proven guilty but ẹ̀yin dájọ́ fún wọn láì tí gbé wọn lọ court torí wọn láwọn ọmọ yẹn ni wọn fẹ́ nǹkan sí àwọn ni ṣé ti rí bí ọ̀rọ̀ nàìjíríà ṣe rí ṣé rí bí ìlú wa ti ṣe rí ṣé rí bí tá a bá independence wa dé òun la wà nú ẹ yìí ìlú yìí need fífọ̀ fífọ̀ gidi gan hypo ò lè ṣiṣẹ́ yìí fífọ̀ in all sectors of its life in every ramification ìlú yìí need fífọ̀ nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ ìlú yìí ó ti pọ̀jù
1: elder ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá tinubu àwọn ti wá ní lábẹ́ ìṣèjọba wọn àwọn ò ní fàyè gba irúfẹ́ nǹkan báyìí torí ẹ̀mí àti dúkìá aráàlú ó yẹ kó wà ní ìdáàbòbò ẹ worú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti fẹ́ ìjọba yìí tí ó ti wáyé látẹ̀yìnwá tó sì jọ pé lọ́pọ̀ ìgbà tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹ̀ á pé ọ̀rọ̀ ti jáde àṣẹ ti tẹ̀lé ọ̀rọ̀ tuntun jáde àṣẹ ti tẹ̀lé o ǹjẹ́ ó ní nǹkan kan náà ló ní pàtó tí ó ṣe bẹ́ẹ̀ lọ táàmù retí lẹ́yìn gbogbo ìwádìí tí wọ́n pé wọ́n ń ṣe torí àwọn èèyàn ti jáde nípínlẹ̀ ọ̀hún tí wọ́n ṣèfẹ̀hónú hàn àmọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún báyìí wọ́n ti kéde kónílégbélé ọlọ́jọ́ mẹ́rin ọlọ́níwákàtí mẹ́rìnléníogún pé kí wọ́n tiẹ̀ fi dá àlàáfíà padà díẹ̀ sí agbègbè ọ̀hún ìròyìn sì gbé wípé lára àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gà àti ọ́fíṣà lẹ́ka ọ̀hún ní ti ẹ̀ṣọ́ àbára ẹni làbòlú ọ̀hún wọ́n ti wípé ẹ ti ẹ̀dáwọ́ṣẹ́ dúró díẹ̀ náà wọ́n suspend wọn wọ́n sì ti gbé wọn káwọn náà wá wí tẹnu wọn bọ́rọ̀ ti jẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún àmọ́ kí ni ìrètí ọlọ́jọ́ pípẹ́ táàmù retí ní orí ìfẹ́ nǹkan báyìí tó fi jẹ́ wípé ọmọ ọ̀tún ní sorí báyìí lẹ́ẹ̀kan sí àbá àtún ní dárú aṣọ báyìí ṣòro lọ́jọ́ ọ̀la
0: nàìjíríà a máa ń dúró kí nǹkan ṣẹlẹ̀ ni tó bá wá ṣẹlẹ̀ tán a máa sá kàbàkàbà káàkiri irú ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ yìí àfàìmọye èyí tí ààrẹ ti sọ sẹ́yìn ọ̀rọ̀ lásán náà ni.

0: action ò tẹ̀lé so eléyìí tó sọ ń sìn kò ya èmi lẹ́nu because under normal circumstances constant training and retraining of all uniformed officers ó yẹ kó máa lọ lóòrèkóòrè ni they should know àwọn tó ń bá wa enforce òfin àwọn gangan ló yẹ kó kọ́kọ́ mọ òfin pé nǹkan téèyàn ò bá mọ̀ kò ṣáà lè kọ́ ẹlòmíì but ẹ kàn discover yìí pé oníkálukú kàn ṣe tiẹ̀ ni so ààrẹ ti sọ tiẹ̀ a máa wò náà ni ibi tó lè máa tún já sí ohun tèmi kàn fẹ́ sọ òun rè ẹ̀rọ ọlọ́run ò ní jẹ́ kí ọlọgbọ́n kó lọ kú sí backyard òmùgọ̀ àwọn òbí ó tilẹ̀ jẹ́ pé lótìtọ́ àti lódodo gbogbo ìjọ̀mọ̀ tó wà nílẹ̀ lónìí ìjọba àìṣedédé ìjọba ló fà á torí gbogbo àwọn ọmọdé wọ̀nyí tó bá ríbi láti ṣiṣẹ́ táwọn náà máa pa owó òòjọ́ owó oṣù láti máa tọ́jú ara wọn bóyá wọn ò ní lọ sírú ibi tí wọ́n ń lọ wọ̀nyí gbọ́ngbà tí ò ṣiṣẹ́ tí ò sí nǹkan kan àwọn ọmọ wa ń sáré káàkiri láti lè survive ìmọ̀ràn mi fáwọn òbí òun ni pé kán pe àwọn ọmọ wọn kán fà wọ́n létí kán fi irú ohun tó ṣẹlẹ̀ yìí kán fi ṣe àpẹẹrẹ kò sẹ́ni tó ń jà fún wọn o àwọn ni kán jà fún ara wọn báyìí àwọn ibi tó lè fa irú nǹkan tó ọlọ́pàá máa fi mú ẹ tí civil defense máa fi mú ẹ tí dss máa fi mú ẹ sáfún o torí tó o bá sáfún tán bá gbé ẹ àfàìmọ̀kọ́rọ̀ ti ẹ náà ó má dàbí relé ẹni tó ti kú sìn ó ti lọ́ntì ẹ ọlọ́run wo ọlọ́run ò ní jẹ́ kó parí síbẹ̀ torí bí ìgbà téèyàn lọ fọwọ́ ara ẹ tó lọ fi fa nǹkan burúkú léra ẹ lórí ni.
1: Ẹ ṣe wá mòfin. Tọ́ bá gbé ẹ a tún jẹ́ ká lọ sí inú ìròyìn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ní ojú ìwé kẹwàá inú ìwé ìròyìn ti Saturday Vangard. Wọ́n pé ẹ̀rù ti fẹ́ mọ́ ba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti gbé bí ó ti jẹ́ pé àwọn kan tí bí wọ́n ti orúkọ tí wọ́n pè wọ́n wọ́n ní wọ́n jẹ́ political talks àwọn adàlúrú tọ́rọ wọ́n so wọ́n pọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ sí ni mọ́ da nǹkan rú o pàápàá jùlọ bí ètò ìpolongo ìbò bó ti ṣe gbéra sọ ní ìpínlẹ̀ Delta ìròyìn fi léde wípé ibi tí àwọn èèyàn kan ti jáde láti ṣe bíi àwọn ìwọ́de kan èyí tí wọ́n ṣe ní ìjọba àbílẹ̀ ti Uvui Efunu wọ́n pé àwọn kan tí wọ́n jẹ́ afurasí adàlúrú wọ́n jáde wọ́n sì wá ṣe àkọlù sí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress tí wọ́n jáde tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú àwọn méjì ẹgbẹ́ méjì tí wọ́n fẹ́ lọ mọ́ ọ̀nà ni All Progressives Congress àti Nigerian Democratic Congress bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn míì náà tún jáde lórí àwọn àkọlù tó ní ṣe pẹ̀lú wípé àwọn èèyàn jáde láti lọ rèé ṣe ìpolongo ìbò tó jẹ́ wípé àwọn tí wọ́n pè ní afurasí adàlúrú tí wọ́n so wọ́n pọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú yìí tí wọ́n ó sì jáde láti wá da nǹkan ọ̀rú àwọn tí wọ́n ń pè ní afurasí yìí ṣé ká gbà wípé iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ́ ni àbí ẹ ó tún ní àwọn kan náà ẹ worú eléyìí tó wáyé sí àwọn tí wọ́n lọ rèé wakùsà yìí nísìn ara àwọn tó jẹ́ pé bóyá wọ́n rán wọn ṣẹ́ àwọn ẹni wọ́n ránṣẹ́ dé tòrutòru yìí náà ni ẹ tún wo eléyìí tó tún wáyé lẹ́ka òṣèlú tí wọ́n pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀rú ti fẹ́ mọ́ gbọ́kàn wọn kan àwọn àdéhùn alálàáfíà tá a bọwọ́lù ṣáájú kí ni a mọ̀ retí nísìn nínú bí àwọn ìpolongo ìbò bí ó ti mọ̀ wáyé ẹ wo eléyìí tá à ń fà nípínlẹ̀ ọ̀sùn tá a ti ìfà tó ṣì ń jáfà ìfà tán ètò ìdìbò 2027 sì rèé iná ló ń wọlé débọ̀ yìí ìpolongo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ ẹ̀ tán tá a sì ti bẹ̀rẹ̀ sí ń rí i pé àwọn kan ń ṣe àkọlù kí tún ni ìrètí ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti dè nírúfẹ́ àsìkò t tan se awon ipolongo ibo yi amofin
0: e se won atokun teyin na ba wo jagidi jagun lasiko ipolongo ati ibo funra e ilu lo fowo si abeyin o ilu ni awon to se ti osun nje tun gbon kankan lori e mo arakunrin to pera e ni senator yen to lo soso ku so pe kon ma pa won eyan eri pin na se le lori
1: a gbo pe won ni won wa witenu won gba kan na ti royin gbe
0: bo se ma so na ni sisi to ma do won gbagbe so a fun rara wa la fowo are fun rara e o ti e ti stamp we we violence is allowed
1: ah lona wo amofin
0: igba ti are ni ninu politics everything is fair eh mo mini na ni interpretation na ni e so the end justifies the means lo so yen o ba le bo ba ti fa agbara han gogo ko bi bori awon ta e oga goes so atoke ni encouragement ti wa awon te kon ri labele yen awon field officers la won yen foot soldiers ni won won gba ase latoke ni nigba ti gomina kan to jade sita to ni awon egbe party emi ko gbodo wa si ilu awon wa campaign seyin o mo nkan ton so ni won so ni e to ba wa won ma unleash violence na le won lori ni nkan to wa nbe ni e so awon olori awon na fun awon thugs ni agbara won le fun won ni environment ton ti le operate awon na ra bon fun won awon na ra da fun won won ba de ti lo se nkan ton ma se ton wa ko owo die kan
1: amofin
0: wa ko le won lowo
1: esun re o
0: esun ni ebe ni mo so
1: to
0: evidence e de wa nta nbe
1: to oda ja kan sa won ara ile tori asiko wa eja mo soju opo le 0705 5000 949 0809 7000 949 0906 2000 949 beba pe wa lati le okere e plus 234 906 2000 949 si wajure hello
2: olotu e makojumo
1: e karo
2: aruko temi ni ade lati ui nibai
1: oda
2: eyin kan kanta ayan na wa ni pe esun ni nte yin gogo kan te yin be I know but they find no money nitori pe oludije kan wa to nderu ba won eyan oludije kan wa na so contest ba je pe wa la on prominent o je pe en to ba kawe en to ba kawe o to kawe ko ni lati campaign fun ebi to ma otima en to ba kawe mo do ma dibo fu sa won ma mi grandma ma mi nto fa to fe je ke mi ra campaign ka kiri niyan oye mi oye yin gan te wa nbe yin last number 1 aye no wan se kan pe ka kilo fa won mo wa pe kan ma lo hustle e gise nigeria ni kan la won yo se hustle mo se wa ni sibabo ni se ti mo se lo so ni se mo ti lo bi ti mo ti se side hustle bo won se ma pa yan ni bi almost close to 40 ti ko ti si kan ti a le se ni nigeria ki mo fe bi aye no no sa le ko si kan ti ajo agbaye le se ni kan se ni ni naija yen ni ajo agbaye lo ye ka to me genocide ni yen ajo agbe awon bi 30 something ko de ku ko awon la awon agbo fi roti won mole ti mo eru te bi ta o re gbo awon to ti ko to wa lele won e ti won mole ta o re mo ke so to rin to wa intelligent o ko won so won ko ebe won do won da na won fi fi dara lu awon literate ya ti won mo nu bi ko ro ma pa won ni bi ti pa analog ti o na literate de olo ti ko ni baje fun ye o
1: e seun a mo fi se pe ki awon eyan mo hosu ni abi ki won mo ba wa salaye ibe yen daada o se egbon te lawon fe lowo su isa won fe wa kusa ni abi bo ni e da kun e ba wa ton mole si be yen daada
0: ade o le ba won lo si bi ti what is illegal things.
1: Eto rola won
0: so. Correct also. Ti o fin recognize. Sumo oro ade yi mi. Awon omode won yi opo won kawe to ade. Te ba wo awon omo won yen. E ri pe won da bi awon omo to law school. So opportunities to wa at their disposal. O kere ohun lo je ri je kon wo pe ka won na lo si mine ka won lo se nkan ta won ma se under normal circumstances awon mo won yen ko lo ye kon ti mo lese ti eyan ba gbin igi to wa ri pe agbalumo lohun fe gbin osan lo njade ko ni gun ri igi yen lo ko ma lo ka gbogbo osan ori ebole ko wa ma reti pe ka gbalumo jade o ma lo wu igi yen ti gbongbo ti gbongbo ni awon eni to gbe se fa awon omo won yen awon lo ye kon mu se ise awon omo yen
1: oda e se wa mo fin e ja tu gbe pe hello
3: hello e karo
1: e mo karo e se won ma
3: e ku eto
1: e se o
3: lati to fm ni jono
1: ami o
3: ya elizabeth la to jono
1: e se ya wa
3: seri lori oro ti naija yen na mo fe da kilode tawon ijoba en se mi wa ataka si bayi kilode tan kan se wa bo se wu won e lo ti awon bi 40 kini kan sinu yara kan soso e de ti e weyin won to fi wa sise lori lede won kan fe mi olukuluku sofo nkan ti amo fi so ni pe kolukuluku kilo fo me o ja aso ki se temi ki se temi se bo ba se digan ni to nbo e kolukaluku so mo e mole ki se dandan tori awon ijoba iwon ko si kan to kan won won fun won ko ki le osu laila ko so fin to le mu won olukuluku daye fami lete ntutu aye ta ni o mu mi ni olukaluku ni ko sepo emi e gege bi amo fin se so
1: ko
3: sepo emi omo kan sepo emi e family won olukaluku do lori dede mo pe ngba to ba ja olorun a da soro orile de
1: Eshe o. Gbogbo eyin ti e wa lori Facebook na gbogbo yin la ri lowuro oni. Arowo yin nbe. E ja gbe eyokan na si ki ya to mo tesi waju e lo.
3: E ku ejumo.
1: E mo ka ro.
3: Yo dara fun yin o.
1: Ami ateyin na.
3: Se mi fe da si nbe ni epo. Ko ba wa fi epo yi lorun le o ni wa lara. A le gbe moto jade. Eyan o le jan gas na won e ba wa be won e fe dibo gogo e le kankan se mi wa se dibo fun yin ni
1: so e se o I want to ye o loro na ngbo e se gogo be ti darapo mo wa lowuro oni baba fendo 32 fm 94.9 feyen popataki lowo eni ti won tun ba wa yan na awon iroyin won amofin yomi ogunlola ani wa yin ti logo olohun oba e ja mo ko lori eto die die ti abati ko bayi so we dowo na le tun mo gbo to ba ti di ago mejo olu shola omomomo lo ko mi o orilede nigeria yo da koni danu emi ati usman to fi mo emmanuel na lajo wa ninu kulularo toni wa pelu wa e mo yiku nbe
4: Oye ati erongba to jeyo lori eto yi lo je ti eni to soro ti ko si ni nkan kan se pelu iwoye tabi agbekale ikoni 32 FM 94.9 Ibadan
5: Oya gbosawo ondun yun baleti 32 FM no ebi 94.9 eni e anferi gba gbogbo agbaye our fear is gone

0: ìtumọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹ̀yìn láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan

0: 32 FM 94.9 Fẹ̀yìn ẹ̀ iná ọ̀lẹ́ṣin tẹ́tí gbọ́ ẹ̀ ṣíléyà bóyá ẹ̀yìn ṣẹ̀ ń dédi rédíò yín Laughter House Premier Hill Mọ́kọ́lá Nìbàdàn ibẹ̀ náà la fìdí kalẹ̀ sí. Tẹ́ bá bá ń wojú aago yín ẹ̀ rí wípé bóyá ìṣẹ́jú kan àbí méjì iná ló ti ṣeré kọjá díẹ̀ lára aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ní títún ṣe ọjọ́ Sátidé. Ẹ sì ti mọ̀ gẹ́gẹ́ bí ìsewà wípé tó bá ti di aago mẹ́jọ àbọ̀ báyìí láàárọ̀ ọjọ́ Sátidé. Ọ̀rọ̀ tó tún ní ṣe pẹ̀lú àyíká wa ìmọ́tótó rẹ̀ bí a ti ṣe gbogbo nǹkan tí yóò mọ̀ tónítóní nílé wa láwọn ṣọ́ọ̀bù wa láwọn àyíká wa ní gbogbo àwọn pópónà tó súnmọ́ wa tí gbogbo ẹ̀ yóò dùn wò lójú tí àrùn yóò fi jìnà rere sílé wa. Iná la tún mọ ń gbé yẹ̀wò lórí ètò tá a pè ní láyìíká wa ṣáyìíká wa ṣó dára tó láàárọ̀ yìí o títún ṣe ọjọ́ Sátidé. Ọ̀pọ̀ àwọn èèyàn la máa ń wà nílé lọ́jọ́ Sátidé báyìí tó fi jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn wọ̀nyí lọ bí iṣẹ́ kí lẹ̀ mọ̀ fi àárọ̀ ọjọ́ Sátọ̀dé yín ṣe ṣe mọ̀ fi ń gbálé ṣe mọ̀ fi ń túlé ṣe ṣe mọ̀ fi ń gbá àwọn àyíká yín ṣe mọ̀ fi ń wo gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú gbogbo àwọn yàrá gbogbo àwọn ẹ̀kúlé tó jẹ́ pé láti bí ọjọ́ bíi mélòó kan ẹ̀ tí ì débẹ̀ ẹ̀ mọ àwọn ọ̀dọ̀tí tó ti kóra jọ bẹ̀ ṣe ẹ mọ̀ fi ọjọ́ Sátidé báyìí tí ẹ mọ̀ fi ń gbá gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ lè ṣe kíni kò lè mọ dáadáa. Láyìíká wa lẹ́tọ̀ yìí 32 FM 94.9 Olúṣọlá ọmọmọmọ ló kọ mi agbẹnusọ yín nu àmọ èmi kan ní ìmọ̀ sí agbẹnusọ yín lórí ètò lówùúrọ̀ yìí torí ẹ̀yẹ́ mi kì í fapá kan fò lórí ètò láyìíká wa àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí ọlọ́run bá tó ti yàn dalé lọ́wọ́ wípé tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́tótó àti ọ̀rọ̀ àyíká o ọ̀rọ̀ à ń da pàǹtí lọ́nà tó tọ́ o nípínlẹ̀ Ọ̀yọ́ àti fi yín ságbọn bí o ẹ mọ̀ bójútó ẹ mọ̀ wo bí ó ti rí bí ó ti lọ tí gbogbo ẹ̀ yóò sì ṣe dáadáa nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tuntun wà ní ìkalẹ̀ pẹ̀lú wa. Lówùúrọ̀ òní mo tuntun ní ọmọ ẹnjiníà tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀rọ Afolabi A wọ́n ti wà ní yàrá agbára pẹ̀lú wa lówùúrọ̀ òní tí wọ́n jẹ́ General Manager ní Ọ̀yọ́ State Waste Management Authority wọ́n ti wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí ìṣe wọn ṣe ẹ̀dẹ̀kú iṣẹ́ ìlú lágbára ọlọ́run ọba kò ní sùn yín o kò ní rẹ̀yìn lógo ọlọ́run ẹ tó bá wa kí àwọn aráalé kí wọ́n mọ̀ wípé ẹ wà ní yàrá pẹ̀lú wa lówùúrọ̀ òní.
1: Ní orúkọ Commissioner wa Honorable Temitayo Adémọlá Adérìntọ̀ àti alága Ọ̀yọ́ State Solid Waste Management Authority n fi àkókò yìí kí gbogbo àwọn aráalé pé ẹ kú òwúrọ̀ o.
0: Ẹ ṣe o èmi náà ti ti ẹnu àwọn aráalé mo ti bá yín dáhùn wọn ní wípé ẹ ṣe o àdúpẹ́ o àwọn náà kì í yín bẹ́ẹ̀ náà ni a ní àwọn tí wọ́n tún jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn lónìí tí àwọn náà tí wọ́n sì jọ kọ́ wọ̀ọ́rìn wá sí yàrá lówùúrọ̀ òní tó jẹ́ yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àní Àbáyọ̀mí Akinrọ́pò láti admin ed tí àwọn jẹ́ consultant ẹ ti mọ̀ pé tá a bá ti bétò débì kan yóò kan àwọn consultant lórí ètò yìí orúkọ yìí ẹ padà tún pè fún mi bẹ́ẹ̀ náà iná ni àní MA Ajadi àwọn bàbá wa nu táwọn náà jẹ́ director ní àti admin ní supplies Ọ̀yọ́ Waste Management Authority ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtún ní àwọn consultant náà níbi pẹ̀lú wa Reverend Bikunle Femi láti Fembix àwọn náà wà ń bí bẹ́ẹ̀ náà la ní arábìnrin Oguntola tó bí lọ́ọ̀bà tí àwọn náà jẹ́ supervisor IBNE Alexander Shemogba Alakdex ẹ̀mọ́bìnú
1: Akindex
0: àwọn náà wà ń bí pẹ̀lú wa lówùúrọ̀ òní ẹja tún mọ wo ibi tí a bá ṣẹ́ dé lórí ọ̀rọ̀ àyíká wa nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀ àwọn ìbéèrè ni mo ń jáde láti ẹnu àwọn aráàlú láti mọ̀ pé ṣé iṣẹ́ ń lọ àbí ṣé ò lọ àmọ́ àwa fi ń dá yín lójú wípé lórí ọ̀rọ̀ pé à ń tún àyíká wa ṣe yìí láti jẹ́ kí ìmọ́tótó túbọ̀.

0: 32 FM 94.9.
1: Níbo ló ń dàdọ̀ tí ilé rẹ̀ sí nínú báàgì ẹnu òloro àbí sọ́rọ́ ń gbó lójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́ ṣohun tó yẹ lásìkò tó gbàgbàmú ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ẹ̀kọ́ wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kófin tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti lè ṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójú sọ́rọ̀ ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM tiwa òkè.
3: Lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wa gba owó tágbà párojọ́.
4: Ẹ ṣeun adúpẹ́ pé ẹ ṣì wà ńbẹ̀ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa torí àkókò wa a mọ̀ gbìyànjú àti mọ̀ sí gbogbo ẹ̀ ní pápápá. Adúpẹ́ lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ Àfọlábí A general manager wa ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé lórí ọ̀rọ̀ wípé òfin tó de ẹni tí ó kọ̀ tí ó gba goro tí ó mọ̀ dalẹ̀ sí àbí iná ló fẹ́ di ẹni tó jẹ́ wípé bóyá ó ti wá gbà o àwọn tó yẹ kí wọ́n wá kó tí wọn ò kó ẹ sì ti bọ́rọ̀ débi wípé ẹ lè pè ẹ lè kọ lẹ́tà kó tó di wípé a mọ̀ yànda àwọn nọ́mbà tí àwọn aráàlú tí wọ́n lè mọ̀ pè tóbi pé bóyá wọ́n ní àwọn ohun tí ó jẹ́ bí ìkùnsínú àbí àwọn tí wọ́n fẹ́ fi tó yín létí tí wọ́n mọ̀ yànda rẹ̀ ẹ já kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn tó ní ṣe pẹ̀lú consultant ní ìsìn torí ìyún náà ṣe kókó ó ṣe pàtàkì ó yẹ kó ká okú mọ ilé tó jẹ́ ti ìjọba àbílẹ̀ tiẹ̀ wọ́n lè mọ̀ wípé bí níjọba àbílẹ̀ yìí o ibi lákàn sí o àwọn báyìí báyìí lákàn sí o láti wá bá wa gbé pàǹtí wa níjọba àbílẹ̀ kankan mo sì mọ̀ wípé lórí ètò yìí a ti ń lọ láti ìjọba àbílẹ̀ kan lọ sí ìjọba àbílẹ̀ míì lónìí náà a tún ní yọ̀yún náà sẹ́gbẹ̀ẹ́ torí àwọn consultant àwọn nọ́mbà wọn ti wà lọ́dọ̀ àwọn general manager bí wọ́n tún ṣe mọ́ jẹ́ ká mọ̀ gbogbo wa láwọn àdúgbò tá a bá wà àwọn ìjọba àbílẹ̀ wa ẹ dákun ẹ já fetí sílẹ̀ dáadáa o general manager àwọn bí ìjọba àbílẹ̀ bíi mélòó wo ni àwọn èèyàn ó tún láǹfààní láti gba nọ́mbà wọn ní ìsìn.
5: Gẹ́gẹ́ bá ti máa ń ṣe tàbá ti wá bí báyìí a máa ń mú àwọn consultant wa bíi mẹ́ta mẹ́ta lọ́wọ́ láti àwọn náà wà ní gbọ̀ngàn peter wà ní lọ́wọ́ báyìí àwọn bíi ìbàdàn northeast akindex akindex ni consultant ta ní ibẹ̀ so àwọn phone number tẹ́ sí philip wọ́n ní 090-793-10705.
4: Ẹ tí bá wa tún pé
5: akindex ìbàdàn northeast gbogbo àwọn táwa ní ìbàdàn northeast tábà rí ẹni tí ó lè bá kólé tẹ́bà rí wọn ẹ lè pe consultant 090-793-10705.
4: Àwa ti ìbàdàn northeast ẹ dákun ẹ já kọ nọmba òun lẹ máa tún fẹ kí onímọ̀ ẹ̀rọ kí wọ́n tún bá wa tún pé lẹ́ẹ̀kan sí bóyá àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń wá ẹni tí wọ́n kọ sí ni ẹ dákun ẹ bá wa tún pé ìbàdàn northeast àwa tá a bá wà ní ìbàdàn northeast tá à ń wò pé bó o láti da pàǹtí wa nu o ẹ dákun ẹ tún kọ nọmba òun lẹ ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí.
5: Fún ìbàdàn northeast 090-793-10705.
4: Ẹ ṣeun àwọn ti ìbàdàn northeast wọn ó ti kọlẹ̀ ìjọba àbílẹ̀ wo la tún rí.
5: Fún ẹgbẹ́dá fembix ò ní consultant ta ní ẹgbẹ́dá and phone number tẹlifí contact àwọn ní 080-55-06-15-38 ẹgbẹ́dá lẹ́ẹ̀kan sí 080-55-06-15-38.
4: Ẹgbẹ́dá ṣe ti kọ nọ́mbà ńlẹ̀ ẹgbẹ́dá ẹ kọ nọ́mbà ńlẹ̀ o onímọ̀ ẹ̀rọ ẹ̀dákun ẹ̀ǹkan sí.
5: Fún ẹgbẹ́dá lẹ́ẹ̀kan sí 080-55-06-15-38.
4: Ẹ ṣeun ìjọba àbílẹ̀ wo la tún rí.
5: Fún ìbàdàn northwest níbíò ò ní consultant wà níbẹ̀ phone number tí wọ́n ní 070-476-00039 fún northwest lẹ́ẹ̀kan sí 070-476-00039.
4: Ẹ ṣe o pe gbogbo wa sa ti mule sa ti kole o ka mo wi pe agbo ninu oro fe san kan
5: a fe fi a fe ka wi won mo pe ola ola yi ni World Clean Day.
4: Okay.
5: Agbaye won yan ojo ola gege bi ojo ti a mo gbaligbade ta tun gbo adugu wa si ta tun gbo lise so an fi akoko yi ro awon yen wa pe ki won jo won je ka mu ojo yen gege bi yan ti wo pe do ojoju mo lojo ta fi gbalẹ gbodo ti o bet ola yen o je apere gbogbo nkan wa to wa nule gbogbo odo ti to wa ni koko tipe ka ko gbogbo e ka gba gbogbo e ka sa yen gbogbo e ka se to gbogbo e awon kan local ka ki ani awon non governmental ngo organizations ka ki ta won non support ilu ka kiri ti won lo ba ki adugbo lati gba e gbale ka gbade ka be ka won yen wa support gbogbo won na lati je ki eto yi ko lo bi tito atu ti ye
4: ola tin se ogunjo ojo kesan won ti salakale re lagbaye lati je pe ojo ti agbale ta gbata ta si je ki ayika wa ko mo toni toni awa na ni ipinle oyo eja darapo mo o ka wa na ka se kini ka tun le wa se egbo bi won ti se je ka mo wi pe lola ise yo wa ni igboro lati ri daju wi pe gbogbo adugbo wa o mo toni toni dada e mo ni pe ola sunday se la wa mo gbalẹ la mo gbadọ ti ko sojo ta le tu le se ta le tu ayika wa se e seun onimo ero ninu oro le nkan e wi pe bi ati awon ara lu bi to ba ni awon nti won fe ba yin so gege bi pe boya won ri awon kan to fe jo pe boya ko te won lorun to abi o ti e ni awon ibeere mi ti won fe se lori gbogbo awon ti an soro yi boya number wa ti awon na de mo pe si
5: okay se gan number ti ani tan le ko wa si ni to pe e ba ri kankan ti o te yin lorun to boya won contractor wa won si dada to abi e ri pe enikan dale sibi kan ti o to abi enikan sunle to ri lati ma sun ile ko bo fi mu o bo fi mu o en tem ba gba mu yo fuju wo pe ofin popo lodo joba en tem ba gba mu won le o le ti be lo se won o le ti be won fun ni committee service se pe won ni ko ma sise ka ko ko ko gota ni ko ma kule ko ma si kankan ni won fun ni fine then awon guru wa ta ko ka ka kiri awon guru yen ki se pe ka won ra ilu ko ma wa ko dale sori guru yen awon oja la fi awon guru yen si ti awon ara oja de si tu lori ati ma gbe lori e so wa si fun pe ka won yo gbe mo le won lati le lati wa ma dale sibe abi lati bi kan ko ma dale sibe lati ma move ofin wa pe lati teyan gbe ile re lati bi kan sibi kan ofin ofa igba afa won ti jo ba fun ni agbara ti won authorize pe ko ma gbe awon ni contractor wa gbogbo awon yen afun ni we bi ele gbe iwo ta o ba gba ewe pe o le gbe ile o le gbe ile lati ile re fun gan fun 2 meter abi lati bi kan sibi kan eyin pe ke gbe ke dale yin sibi gorin ka won ti o wa gbe ku gbe en to ba gbe ile tem ba gba mu to ye pe moto wa gbe moto won le gba moto re won ti sisi moto re ti won mu ngan ti o so fine o le ti be because ati ni awon court ka kiri ti o try won to wa le so owo to jo to je owo to wu lati o mo ti won mo lara yi se pe owo yi gangan jo ba fe gba ti o si pe ki awon yan ma fi se nkan so owo ti wa charge won owo ti wa ti amọ ti wa mọ lara pe aru nkan bayi ko da oni joba so so awon fi awon ko yi so fa awon yan pe lati ma gbe ile awon lati ma lo dale sinu guru pe a guru joba lo ku gbe kale ka dale sinu agbe guru yen kale fun awon ara oja lati wa ma fi ko oja won won de nsi to lori ati gbe re so ko si fi pe fun awon yan lati ma da ile sibe ki ka du ko ni doro e ninu ile duro so wa nule yen awon ti o ma gbe wa ti se to e ko si bi le yan ti wa nkoro to won a de be ti o ba ri yan wa gbe kon wa pe wa number ti le pe wa si ni 08067945877 08067945877 7-7 emi gangan ni ma gbe aro bani sori ma de fun yin bi o tu ba tu ati ti e eni contractor ko wa gbe ti o ba wa gbe e fe jo re sun te ba ri contractor contractor te ko wa gbe a salaye fun yin pe ba ba ba ba eni bayi a si pe won na ko wa ba yin pelu number te ba fi pe wa so bo ti je ni
4: e se gan ni o onimo ero afolabi e ti won je general manager or your state waste management authority awon kan ti won ni e mo film wa ke si nti won fi wa se ina le ngbo ni isin yi o e ma ni ko si nti won fi yin se o ko ma di pe e gba be lo le ejo gba be lo bi ti o da lori oro panti e dakun e ja jawo ninu tori mo gba tani kan so ni bi ose to koja ni o general manager pe ke si nti won fi wa se a film wa si gugu e e ja mo lo die die oro imoran yin fun awon ti won tun gba wa bi ati mo koro lori eto
5: e si gan pupo mo nfi akoko yi dupe fun lo awon yin wa gugu ti won teti loko gbo program wa yi no de nfi akoko yi na ro pe kon jo eni ti o ba gbo ki won so fun en ti wa gbo ku so fun en ti o gbo o ti di ese fun eni keni fun ile kan ko ma ni duro ti en ba lo sibe ijoba o ni interest ninu pe kon kon ti ile kan pa abi kini kan beti won fe ki ilu omo ki alaafia o di ba gbo aralu ki gbo awon eyan wa kon jo kon lo gba duro kon si ri pe awon ni contractor to n gba won ku ile gege ba ti so en ti o ba guru won ni contractor won kan ki won pe number ta fi sita yen 08067945877
4: ese adupe gbogbo en ti e tu tete gbo eto loni e ja seun to to kilo wa ko le dunwo loju ko si mo toni toni olusola omo momo lo ko mi loruko gbogbo awon loga loga lati awon ile ise ti o je ekaye lati ori commissioner adirin to gbogbo wa na ni ankin laro toni ati awon ti won ba general manager ko worin wa tin ba ti kuro lori afefe baye di podium pelu yusuf olon toba na ni e mo gbo e ma yi kuro ni 32 fm 94.9 feyin e

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: bí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: kájà sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sanwó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ bí ayé.

kí náà ni rashid apala tàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o bí ṣe làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede race course amphitheatre látún fìpàdé tọdún ní sí lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgò ti bàlù tí gíọ́sì mọ́dún lára sákàrà ìpínlẹ̀ black àti mini chinchin ló sẹgbẹ́ tẹrù 32 fm laughter fest ọdún ní tó bá padà wáyé tí n bá tún padà

ẹ̀yin tá a máa kọ́ sàárín àwọn èèyàn méjì ẹ súnmọ́ àyẹ tí wọ́n gbọ́ ẹ̀yin tí wọ́n jẹ́ wípé iṣẹ́ tí ní gbọ́ yìí sọ yìí gbé kéde dé àwọn ẹlẹ́nu sọsọsọ tí máa gbọ́ ti táyé wí fún kẹ́hìndé torí nǹkan míì gbé fúnra wọn bẹ́ẹ̀ ò kíjà ó lè dé kó lè dìjọ̀gbọ̀n ẹ súnmọ́ rédíò láàárọ̀ yìí ó yẹ ẹ̀jẹ̀ lè yí wà yín padà ètò ìjà dọ́là lágbédé lágbégorí ètò ní ìkànnì 32 FM mọ́kọ́.

0: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n bá wí.
10: Ìjọ ò fẹ́ bọ́ nínú àlùpàdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé. Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí èmi rin jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kó jẹ fún yín, kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwò pọ̀ kí ẹ ní ìfọkànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mokola Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Soft Sand Property, òrùlé fún tẹ̀rù tán.
11: Say after me.
12: Okay.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars.

ọkọ àti ìyàwó tọrọ ìjájọ ń wà láàrin wa ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀gbọ́n àtàbúrò alájọgbé àjọ ń tajà nínú ọjà àjọ ń se nǹkan pọ̀ nìjà wá dé láàrin wa.

0: lórí Facebook o mo rí comment tí Okede Abatunde ń bẹ̀ bàbá ẹ ṣeun ẹ kojúmọ̀ kojúmọ̀ ní ti arábìnrin tí ọkọ rẹ̀ ń lò bá rí pé bá gbé pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ kò rọgbọ kí ó pọ̀ sókè rajà Okede Abatunde àwọn náà sọ bẹ́ẹ̀ lórí Facebook ìyẹn obìnrin tí ọlọ́kọ̀ àwọn ń lù tó kábẹ́lì tìbò lójú ni wọ́n ń gbà mọ̀ràn bẹ́ẹ̀ lórí Facebook ọmọlára wù mí mo rí comment tẹ̀yìn náà mo rí lọ́tún ló sì ṣìgó ṣẹ́gun ṣìgó.
1: Ìjà ọkọ̀ pẹ́ láyà, ayé ẹ máa máa dà sí.
0: Charles Ọlápọ̀sí ẹ ṣeun okú àdúró tí òkú fẹ́. Ọlọ́run bó bá ń ṣe dáadáa fún ọ náà. Ìsáyọ̀ Rotimi Love lórí Facebook mo ṣe okú etí gbọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí rédíò káàkiri inú mọ́tò ní sáìtì ilé epo nǹkan kan rí gbogbo inú ọjà pátánú ilé. O kí gbogbo wá bí iṣẹ́ àtàjèrè àṣejèrè. Ìjà ọ̀dọ́là ẹ jẹ́ kí àrọ̀ ohun kó máa jẹ́ ẹni tí ó máa wà lọ́kàn wá ń gbà gbogbo. Ìjà ọ̀dọ́là o bọ́n bá gbéjà wá kọ́ ọmọlé o lè ṣe bí ọ̀lẹ́. Jẹ́ kí ìjà ò lọ ẹ kí ẹni tó lè fa àgbò yẹn kó bá tiẹ̀ lọ. A bá bú ọ èébú èso. Àsìkò tá a wà yí àsìkò ẹlẹgẹ́ ni àsìkò tó jẹ́ wípé ọ̀rọ̀ kékeré lè dìjà. Ọ̀rọ̀ òṣèlú ẹ̀ ń ṣàwàdà òṣèlú ó lè dìjà bá àbá sọ́ra. Èyí ṣàsìkò tá à ń fíran opponent léléyìí. Èyí ṣàsìkò tó rí àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ míì tó yàtọ̀ sí tiyín tó ẹ́ pòrin ọ̀tẹ̀ tí wọ́n ló wà máa kọ. Kí ló wá ń wá bá àṣejà kọ́? Ìbẹ̀rẹ̀ ẹja sílẹ̀ dámọ̀ ni kì í mọ ibi tí ó parí sí. Ẹ má jẹ́ kí a fi àsìkò yìí, ẹ má jẹ́ a fi dá nǹkan lẹ̀. Ìfẹ́ nínú ìfẹ́ o náà ni gbogbo àwọn tí ẹlẹ́ ń tẹ̀lé tí ń sòṣèlú yìí. Nígbà Araba tí Araba tu ìlú náà làwọn náà rojú sèlú. Tí àsọlá pọ̀ sí ti ń gbé sí mi létí báyìí ayé ó ní ayé òun sọjọ́ òbí lónìí ìfẹ́olúwọ lápọ̀ sí. Yóò pẹ́ láyé ẹ̀mí rí ogun yóò fa ẹ̀kú dẹ́gbẹ̀ rárá sí ọlọ́run. Ìjọ ní tí ọlá ṣe lédùá. Bá ń kí dáadáa ìfẹ́olúwa ọlápọ̀ sí ayé èèyàn mi ni. Tí àsọlá pọ̀ sí bóun ni ó ti á jẹ́ báyìí. Mo jẹ́rìí. Gbogbo kéèkì ó bá ṣe jẹ́ bí gbogbo ṣíngọ́ mùsù ti bẹ́ẹ̀dì ó bá ṣe jẹ́ ajẹmọ. Ìfẹ́olúwa lápọ̀ sí àṣeyìnṣe tó ṣe ni ó ṣetọ́dún yìí ó ṣe tẹ̀mí tọmọtọmọ tọkọtọkọ. Òní kánjúkú bẹ́ẹ̀ sì ni òní fìnira ló gbà. Gbogbo ìrákòrò ló gbọ́ àwọn àdàgbà ìrákòrò báyìí ti gbìn. Ọ̀pẹ láyé ó fa ẹ̀kú dẹ́gbẹ̀ra. Gbẹ̀ngà fíìsì látòkè bọ́là mo ti rí kọ́mẹ̀ntì tẹ̀yìn náà. Ẹja ṣeun gbogbo ní tòbí-nùbí lásìkò yẹjọ́. Má bá wọn sọ̀kò ọ̀rọ̀ má bá àwọn tí máa ń kọ̀mpóòsì orin èébú náà òṣèlú ìmọ̀ bí wọ́n ṣe é ṣe. Bóyá ní ilé ẹ̀kọ́ kan tá ti lọ máa ń kọ ni àbó nínú ẹbì kan tá ti máa ń ṣe tréning fún wọn tá fi máa ń bá gbọ́ composition míì ẹlòmíì kò lè compose orin tó ṣe làfi tí ó bá jẹ́ pórin ẹ̀bú nìkan. Àwọn àwọn ni ó gbé máìkì lè ya kí nígbà máa bọ̀ wájú ẹ wá lìdí wa ẹmọ nǹkan ti fẹ́ máa kọrin ọ̀tẹ̀ ní wá ti pé ókọ tiẹ̀ kó wá lìdí. Àwọn ìlídìí orin nǹkan míì wá ti dorin èébú ká compose ká ṣe àgbékalẹ̀ orin òkú ọ̀rọ̀ tá a mọ̀ sọ opponent ohun tó gùdù sí ti ẹnu. Ni o bá sì pin tí wọ́n mọ̀ ń tó ṣe kinní nù ṣùgbọ́n má kọ́ níbi tí ó ti fàjà má kọ orin má compose orin tí ó lè dájọ̀gbálẹ̀. Gbogbo aṣọ náà kọ́ lè hàn sá lóòrùn gbogbo nǹkan náà kọ́ lè hàn fi kọrin ọ̀tẹ̀.
2: Agbátó ní sòrò gbogbo
0: dako asiko yi asiko elege ni o campaign ti bere lotun losi e oselu ti gba gbo ilu kankankan ija odola o ija odola oko segbe mi yawo se mi almost legbe ti e loto yo yato si tawon obi tan si jo ngbele a ma waye be oju ta fi won kan ototo ni nti babari to da to wu nu egbe to nse omo le ma ri be jawa ni pe tori e ki babo le omo dan abi ko mo le baba dan abi ko ko pa yawo ti abi ka ni ki yawo na ko fi lele foko ko se se inu fe na la bi jo mo gbogun ta ba nse ki fe o mo saju idagba soke lu owo gbo a lo wa an lo la aro yi number mi ni omo benin ti mo ni ko mu number mi re 080 6 3 4 9 4 080-66-64-99-99 080-66-64-99-99 Number mi gangan no direct number mi no ti mo ma gbe ti mo ma pick ifora mi 080-6-3-4-9-4 oni number ti temi ko ma birin ko mu ati elomi na to ba tun fe lo number o le mu ko pe mi leyin eto abi lori WhatsApp o e kan si mi number na ni re gbogbo di ni ojo Friday ti nbo ire lodo yin lodo ti mi le o jamo rele titi abi je mi o ma lo iwo si wa lenu ise o se la olohun o do ti o e ja o ma tun lo waju titi igba mi ta pade o dabo

0: ọjẹ́ ti kúrò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Yo ya ile nu gbe kini npa lerin 32 FM 94.9 emi Razaki laiwola mo ma ngbo gbogbo eto won lo si pa ni lerin loko ni logbon eyin na ma gbo 32 FM

0: 21 days. Last September 4. I go make for a world of our day. Ojomaru age break. Last September 22nd. It's for zero lenny. Ojomaru to Paris show. Christ Followers Evangelical Ministry Incorporated. Goshenla. Ilugusi Estate. Along with Juekuru. Odole Lewe Ibado. Etuiba. The High Price High School. Ole Yoro Luduano. Ole. Why we me alone on the share? Oma for Oreshi. Anuru Ojes.
1: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé àdépamọ́ iléeṣẹ́ Southsand Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sùn fún mọ̀lẹ́bí pápá bari bẹni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá ti mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́lọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 091-155-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Southsand Property òrùlé fòtẹ́rùtọ̀.
2: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android àbí Nawe to unlock

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Káṣá sọ pé o ti rẹ̀wọ̀n àbí?
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
4: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
6: àjọyàjò tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ fẹ́ fi tó wà létí, ẹ pé sójú òpó yìí 0704-700-4949 bí ẹ bá rí nǹkan, ẹ rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà. Ojúṣe gbogbo wa ni.
7: Kòkòkò báyìí ńlá ran fàdí tí ajá tí ó sọnù ní kí gbọ́ fèrè ọlọ́dẹ àdíá fún kọ̀lọ̀rọ̀ sí eléyìí tí ó lọ rí pàtẹ ọjà sójú títì. Ohun ojúru wọn bá ti rí dandan ni kí irú wọn fara mọ. Ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ gírí ọkọ̀ nírònà. Iná lòfin kò mẹ́ni ọ̀dá, ìdá lòfin kò mẹ́ni ọ̀rọ̀. Àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbọ́fìnró nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀. Ẹ mọ́ pàtẹ sójú títì. Ma, èmi ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
8: Bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera ṣẹlẹ̀ mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bídọ̀ tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé. Pinnu ló kan àyà ara rẹ o. Venitone Clean Sani kó sẹ́mu. Agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Venitone Jagunlabi Panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò. Ọ̀ṣọ́kùnrin sóbìnrin dòpé pé Venitone Clean Sani àtẹ̀jẹ̀ṣe maradán bíi kóró sin. Venitone Clean Sani kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone Clean Sani. Pe nọ́mbà kò demand 0834051533 0834051533. Iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe Venitone Clean Sani. Òun láyé tún lò.
9: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for

bákan náà ni Rashid Apala tàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fìpàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ngọ́ ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Imperial Black àti Mini Michigan ló sá

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjòkó àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. fìríìjì kan ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
4: ọfíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí
5: 0707 463 9111. tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949. bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
6: kò ní ṣú mi kò ní rẹ̀.
7: má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM 949 ẹ̀yìn ẹ.
6: kò ní ṣú mi kò ní rẹ̀.
8: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahid Oshuba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Imperial Black and Mini Me Chin Chin. Don't miss out. See you there. 32FM, filling the world with Latter.
7: Kòbá jẹ́ 24, 29, tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32FM 949. Fẹ̀yìn ẹ.
9: Hi, just very sincerely, Dean of the old school here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Resonators, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz.
10: Hit the road, Jack.
9: Classic soul.
11: I want security.
9: Disco.
12: D-I-S-C-O.
9: Funk. Oh. Reggae.
13: When we party,
9: the high life.
14: I gonna know.
9: And a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32FM 94.9 radio station. Together, let's reminisce.
5: ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949. bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
15: Nìbàdàn ọ̀làwálẹ̀ tó níbi tọ́gọ̀rọ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nílé lóko àti lẹ́yìn òde àtàwọn tí kìí ṣọmọ ìbàdàn tó ti pẹ́ nílẹ̀ yìí láàmì láàka lẹ́hùn máa bá wọn pàdé láago mẹ́jọ sí mẹ́sàn án àṣálẹ́ ní gbogbo ọjọ́ Sátidé pẹ̀lú olúbíńpẹ́ Fátúyè. Ìbàdàn ọmọ ajòwò sàn ọmọ ajẹ̀gbé yóò ọmọ àfikara ń fọ́ orí mu.
16: Bẹ́jà ńlá bá sọ lódò, amòye ó tó. Sáré Budan lè tukọ̀ ìtukọ̀ lórí ìkànnì adẹ́rin pòṣónú. 32FM, níbi tá a ti máa fi ọlọ́kan jọkọ ìbéèrè, dàràwà alárayá, ságbéjì ara, òun mọ̀pọ̀lọ̀ ẹni jí pépé. Kò wá tán síbẹ̀ o, bẹ́ ẹ bá ṣe ń gba ìbéèrè náà lẹ́hùn máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn. Ẹ wá pàdé àwọn atọ́kùn tọpọlọ wọn mú yányán, kájọ gbéra wa débẹ̀. Bá mọ̀ tán, ẹ kọlu ìbéèrè sí wa níbàdí.
17: Ẹ̀ka bá ń dákọ̀ àwọn tó ti ṣe gómìnà ńlẹ̀ Ìbàdàn yìí rí. Mẹ́ta péré tó wà láyé.
16: Ọmọge Sáré Budan, ìwọ̀n kọ́.
18: Ibe
12: bere kefa
13: esa mo awon alphabet ta ni lede yoruba
18: awon mo
13: e mo o ye mo ta awon alphabet ta wa ni lede yoruba ke mo ba mi fi apere si mo fe wo bi e kade
19: eyin na ti da mo niyan e pade wa lago meji labo sago kosan ni gbogbo ojo aje monday si ojo ru wednesday lori ikon yi sarebu

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀n àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́nipò ìṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́ ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn

mẹ́rinra ṣíde àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì Chinchin ló sẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wá

0: kúrò lẹ ni gbogbo bikibi tẹ ti n lanfani lati mo dara po mo wa ikani aderin posono ikani 32 FM 94.9 ta kale si laftaus ori oke tinti premier mokola ibadan peter ola supo captain p2 on loruko temi ikini e kúrò lẹ o ododun bi se dada la bayin aku popo sinsin opin ose bi e ba se ndara po mo wa fun gba akoko lori eto agbe loba ori eto agbe loba lati mo yan nana satupale lati jo dara wa leko nipa ise agbe on to ye ka mo ibi ti nkan de duro bawo la se nse bo la se se ta fi jere ti agbe o se ogbin ti yoshi kore re awon asiko wo ona la fi se nirole yi ke mo ki alagba jimo ramon okeke ola e kuro le o
1: e kuro le sa omo ki gbugbu ara le o ode odun bi o
0: dada ni le o
1: ni ja ko ojo meta
0: ojo kan pelu alagba jimo ramon okeke ola eku ojo meta e kuku se alejo mo lori eto agbe loba gbogbo awon rire awon eko ti e ti ko wa loni a fe ko nipa ogbin rodo ata latalapapo ka wa si molebi ata rodo abi sombo awon ata yi a ma ri won loja e ja ko mu pe iru lewo la fi gbin ata kila won kan to ya mo pe
1: ese olotu akoko e ri pe emi koko mo nso nipa awon orisi ile ta ni mo la lorisi ile bi igba ta ba lorisi aso gege bi mo se mo nso ni gbogbo igba ti mo ba wa ni ti mo ba wa sori eto akoko gege ba se mo ani ile kan ta mo si ile yanrin tawon oloyinbo n pe ni sand soil bẹ́ẹ̀ náà la ní ilẹ̀ tá a mọ̀ sí lomi soil a ní ilẹ̀ kan tá a mọ̀ sí ilẹ̀ bọ́ a sì lè pè ní ilẹ̀ amọ̀ tá a mọ̀ sí clean soil bẹ́ẹ̀ ni nǹkan kan tó sì yẹ kó yé ẹnì kọ̀ọ̀kan ni pé nínú gbogbo àwọn ilẹ̀ tá a dárúkọ yìí irúgbìn kọ̀ọ̀kan ló nílẹ̀ tá a gbọ́dọ̀ gbìn sí gẹ́gẹ́ bí olóòtú bẹ́ẹ̀ ṣe bí mi léèrè pé irúgbìn tá a fẹ́ gbé yẹ̀wò tá a fẹ́ gbé lórí ètò lẹ́nì tá a mọ̀ sí ata ilẹ̀ wo la lè gbìn sí ilẹ̀ wo la lè gbé sí ilẹ̀ tó dáa jù ká gbin ata wa sí onílẹ̀ ẹlẹ́dú a lè gbé sílẹ̀ yanrìn náà o ṣùgbọ́n kò ní pẹ́ tí ó fi kú ilẹ̀ ẹlẹ́dú òun lọ dáa jù ká gbin ata sí ní ṣókí.
0: bàbá tí wàá mọ nígbà tá a ti wo ilẹ̀ wa tá a ti rí i pé a lè gbin nǹkan bẹ̀ ẹ já kí n béèrè pé àwọn varieties wo o ni àwọn ata wa yìí torí tẹ bá dọjà ẹ ra àwọn rodo kan wọn tó bí tẹ bá sì wo àwọn rodo míì yóò rí wẹrẹwẹrẹ báyìí kéékèèké a rí wọn bẹẹ làwọn sọmbọ míì ẹ rí tí ó gùn tí ó tóbi ẹ sì rí míì yóò dàbí ìgbà tí ò gbọjúmọ yẹ kí ni àwọn varieties ata tá a ní àbáwọn atawo gan ló wà yàtọ̀ sí rodo àti sọmbọ.
1: atapọ̀ a ní rodo a ní sọmbọ wọn ń pè kan ní jókòóso bẹ́ẹ̀ náà la tún ní ata tá a mọ̀ sí ata àjọsí tó ti yé òun ló fẹ́ kéré jù láàrin gbogbo ata ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò dámọ̀ látàrí pé kí ló dé tí àwọn èèyàn sábà fi gbin ata àjọsí ni pé ọmọ ń ta òun lọ ta jù nínú gbogbo ata bó ṣe kéré tó láàrin wọn ìdí mo táwọn èèyàn fi sábàá lò ó lórí àwọn tí wọn ń ta bí ewé ọmọ nǹkan nǹkan tí wọn ń ta àwọn alágbo àbáwọn bàbá wa tí wọn bá fẹ́ ṣe nǹkan ni wọn máa ń sábàá lò ṣùgbọ́n ká fi ṣe ọbẹ̀ èèyàn bá fi ṣe ọbẹ̀ díẹ̀ bá lo díẹ̀ èèyàn ò ní lè jẹ ọbẹ̀ yẹn torí pé ọmọ ń ta gan bó ṣe kéré tó lára àwọn atanu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìbéèrè tẹ wọ́n á béèrè pé kí ló máa ń fa kí àwọn nǹkan fi máa ń tóbi ju àwọn nǹkan lọ àkọ́kọ́ náà ẹ rí i pé ọmọ mo máa ń fi bí ọmọ ènìyàn mo máa fi ń ṣàkàwé ní gbogbo ìgbà egbe elomi ti won ba bi onje kan na ni won jo nfun won o elomi asanra elomi atin nkan to man saba fa ni pe akoko ile ile le fa so ti yin ati sidi atata ba gbin o na to le fa nese e mo pe won ni ologbo ni bimo ko wa jo ma ja bi ko jo me agbo lai lai oni se pelu sidi ta gbe yen akoko nu to ba wa je pe sidi ta gbe yen iye koro ta gbe to ba je pe o da ile na o le se akoba fun to ba je pe le ta gbe si ile yen ba ti sa o le ma je ko so tabi ki omo re ko kere ti o si je pe iru atata iru rodo yen na la gbe ko wa to awon yuku tabi ko je pe iya je a moju to inu re awon nkan won yi o le se akoba to fi je pe ara won kan ti o tobi imi ni ma tobi je awon nkan ti ma saba fa ni yin sa
0: okay ngba ta ti wa mo varieties ta fe gbin pe a fe gbin rodo a fe gbin sombo kini to ye kye agbe o se ngba to ti mo pe onre ile ti wa varieties ata to fe gbin iyen na ti wa kini to kan e ja bo ri oko
1: ko si nkan kan to kan ju pe akoko ile ti wa oku ba se moju to ile ta fe gbe nkan si bawo la se se amoju to ile ti a fe gbe nkan e nkan si to ra won akoko nu akoko eyan ma nko ebe fun ata a le ko ebe fun asini mo ko ebe fun o da le fi katakata ka fi pa ile ta fe gbe ata wa si sugbon opolopo eyan ebe ni won ma nsa ba ko fun mo de ma nso pe ebe pe orisi meji awon ebe kan wa to je pe ebe gboro ni awon ebe kan wa ta npe ni ebe kalugbe o ni awon omo iya wa kan ta mo si awon ka so pa awon agatu abi nkan kan sa ti won ma nsise yen ebe yen la won ma nsa ba akoju ebe kalugbe yen le bi ti ma duro leyo kokan
0: okay
1: o da duro leyo kokan ni
0: fun ata
1: a le ko ebe yen a le ko fun ata opolopo awon tan gbin ata ayo ebe yen ni won ma nsa ba agbe
0: eje roju oja na
1: nsa ba ko fun ata
0: Eje ka roju oja na ka padade anbo eku ka

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàjẹ́ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́nipò òṣèlú 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olúwa

come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheater látún fìpàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Imperial Black àti Mini Michinchin ló sẹgbẹ́ tẹrù tẹrù 2 FM Laughter Fest tọdún ní. Tó bá p

0: kí o tó di pé àmọ́ sẹ́rí padà rẹlé kí ni àmọ̀ràn yín fún àwọn àgbẹ̀ ọlọ́gbìn rodo àbí sọ́ǹbọ̀ tàbáwọn míì tó ń bọ̀ láti wá ṣe é kí làwọn tí wọ́n lè kojú kí ni àmọ̀ràn tẹ́ lè fún wọn lórí ẹ̀ ní ṣókí.
1: Ẹ ṣe olóòtú. Àmọ̀ràn tèmi tí èmi fẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ gbin ata. Àkọ́kọ́ ni pé ẹni tó bá fẹ́ gbin ata yóò jẹ́yàn tó bá ní sùúrù dáadáa tí ó sì farabalẹ̀ tí ó mọ ojúlejà rẹ̀ yóò lọ kọ́ báwo ni wọ́n ṣe ń gbìn báwo ni wọ́n ṣe ń gbìn. Torí pé orí òkè tí tá a bá pa sí náà a máa kó ìpèníjà mọ́ ọmọ ń ba níbẹ̀. Tá a bá sì ti tún lọ sí orí ilẹ̀ ó ní bí wọ́n ṣe máa ń lọ ó ní iye àlàfo tó tá a fi lẹ̀ gbogbo àwọn nǹkan yìí èèyàn gbọ́dọ̀ mọ̀. Kẹ́ẹ̀sì kẹ́ ẹ bá fẹ́ ra kẹ́míkà tẹ fẹ́ lò fún àbí fataláísà ẹ lọ wádìí rẹ̀ dáadáa. Torí tí ọ tá a bá lo èyí tí ò yẹ ká lò àbí tán bá fin lọ́nà tí ò yẹ kí wọ́n gbà fin o lè ṣe àkóbá fún ata. Iṣẹ́ ata ọ̀gbìn ata ó jẹ́ ọ̀gbìn tó ní owó lórí dáadáa. Fẹ́ni tí ọlọ́run tán bá mojú lè ta rẹ̀ tó sọ sì dín kọ jẹ́ ọ̀nà rẹ̀ tó ọ rọrùn dáadáa.
0: Ọ̀rà ọpẹ́ pàtàkì lọ́wọ́ alàgbà Jimo Ramon Okeke Ọlá bàbá àwo adúpẹ́ fún àsìkò yín láti tún dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀gbìn rodo ohun sọ̀ǹbọ̀ títí ìgbà míì tí a tún pàdé yín. Ẹ ṣe adúpẹ́ o a mọ̀ rí yín bá o
1: ẹ ṣe
0: ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí a mọ̀ ṣeré padà rẹlé fún àwọn tí mo sọ fún pé tí wọ́n bá ní ohunkóhun láti bá wa sọ lẹ́yìn ètò wọ́n lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí WhatsApp 07046 3 5 7 6 07046 3 5 7 6 tẹ bá pé kò lè lọ WhatsApp nìkan ni ẹ lè fi mẹ́sẹ̀jì ṣọwọ́ sí lórí yẹn tó bá jẹ́ pé ẹ fẹ́ pè mí ni 08022588193 08022588193 òní nọmba tí ẹ lè pè mí sí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún mọ láǹfààní láti tún pàdé títí ìgbà náà nǹkan Peter Ọláṣùpọ̀ Captain Peter òun lorúkọ tèmi ó dìgbà kan.

ni wọn ò ní yé búramúramù níjù méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bíi 32fm sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ 32fm 94.9 à ń fẹ̀ ní.

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìnpọ̀ ìṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni

ṣe. Come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre látún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù 32

0: happiness is a choice that we want you to make always. Choose to be happy. Choose 32FM 94.9 Ibadan.
1: Ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹnà wá sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ inú ayé bàbá wa. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
3: Bẹ́ẹ̀ ń gbóluwa bí. Bàbá ń gbóluwa bí.
2: Dádì ẹ̀yin ní sa.
3: Èmi
2: bẹ́ẹ̀ ni sa.
3: Olúwa dúwà wèrè olè gbà.
2: Dádì bẹ́ẹ̀ ni sa dárí ni.
3: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dẹ tó ń dára jù
2: àtúndà.

0: ki gbogbo eyin ololufe wa ni koni ita tin derin po sodo wipe aku dede asiko yi asitu kaabo sori to ni badon lawa ibadon lawa ta ti fe la ibadon lawa ta ti njaye lase olodimare ilu badon ni daru ode ni kokan wa na oni gbona orilede nigeria lapapo ogun oni wo be ase ami ase olubi npe fatoye loko mi mu ki wa kaabo lekan si sori to ni badon lawa fawon to lori ofe lati ma gbo wa lowo lowo lasiko yi pataki lara awon baba wa awon na ni won wa ninu okulu igbo safefe yi pelu mi lale lori eto ni badon lawa gbo nsarigi agbo nsafefe gbaju gbaja asoju orilede nigeria nile okere baba soro wipe oluko agba oni baba a siwi baba pe won ni baba iwe dede ara lo se awon kan ti le ma pe won ni baba o pitan awon kan ni rara o nko tan ni won awon kan ni ise igbagbe ile ise egbo on safefe WNTV won ni baba gangan o lo le waju da sile re ile ise egbo on safefe lolokan ojo kan won ni baba pataki ni won melo la wa fe ka ninu eyin adipele awon ko ti e so pe nje eje ti e mo pe be ba ri ah o dabi pe egbe olosun ni baba nse nitori pe fun o le mo ri lara won bi mo tin fi awon asa mo oro isita opolopo wa ni o ti ma so pe ah mo ti meni ti mo nwi be na ni eni se ro lokan o ni won baba wa ojogbon dokita yemi farumbi ba mi e kale e ku dede wo yi e ka bo sori eto ni badon lawa
1: ni badon lawa ta nbe shaye ni badon lawa o kuse
0: e seun baba mi
1: o kuse
0: mi seun ba
1: mi o ma ju ese
0: ase
1: o ma te si waju na
0: ase ituma
1: tori ibadan ma tesiwaju
0: ami ase
1: o to wa nso oro nipa ibadan o ti dede ko ma tesiwaju
0: ase ijumare
1: ti ba ti se ju be lo
0: ase eh ese e wa ki gbogbo awon ti won je ololufe yin ti won gbo wa lowo lowo bayi nile yi nile okere ati ni bi gbogbo
1: mo ki gbogbo eyin ti e n gbo ikani yi je ki nko so kini kan fun yin te ba n gbo ikani yi e ba kuro me tori e ko gbon e ko mo
0: be
1: e ko yi
0: be
1: e tu are rin e ma pe bi ile aye se ri nsin gbodo ma re
0: be
1: e te ba re rin yo ko ba ye lo nu eh mo ki gbogbo yin o e ko ojo meta
0: o
1: bi ki bi te ba wa e ma suri re o
0: ase ijuma ba mi gege bi ilano to wa fun eto yi lati gbe ka e je nbiri bayi ni tarata omo oluwo ni yin baba
1: igbona le mi ora igbona
0: igbona
1: ni ibile ife dayo ni ipile osun ni ekun ti awon southwest ni orilede nigeria
0: eso ni ekun rere pelu alaye yi e wa ja bere lati iru dile ti won ti bi iru dile woni won bi si
1: ti dile oni gbagbo ni baba mi alufa ti jo anglican ta ma pe laye ati jo ni sms
0: okay
1: o se se ifon odun mokale loku won tu papoda ya mi ama pe oni ya yadi yàwó àlùfà ìyá yáàdì ìyẹn ni wọ́n ṣe bí ọjọ́ méjì ìdílógún làwọn náà papòdà tó ilé tí wọ́n ti bí mi nìyẹn
0: ìdílé onígbàgbọ́
1: ṣùgbọ́n kì í wá ṣe ní ọ̀rọ̀ gómìnà ni wọ́n bí mi
0: ìlú wo ni wọ́n bí yín sí
1: wọ́n máa ń pè ìlú yẹn ní ìjèṣà ìkọ̀lé àwọn mìíràn máa pè ní ìjèṣà ìjù ní ìkọ̀lé local government ní ìpínlẹ̀ èkìtì ń sìn pẹ̀lú bí mi sí torí bẹ́ẹ̀ ni bàbá mi ti ń ṣe iṣẹ́ ọlọ́run tó ń ṣe nígbà yìí Èkìtì mo ti lọ gbogbo ilé ẹ̀kọ́ mi.
0: Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ láti Payamori ilé ẹ̀kọ́ Payamori wò lẹ wá lọ nípínlẹ̀ Èkìtì.
1: Mo bẹ̀rẹ̀ primary yẹ mo fẹ́ bó ṣe pé ẹ o ní St. Xavier's primary school gbólé Èkìtì mo lo bóyá oṣù mẹ́fà ńbẹ̀ wọ́n ní mo ṣe dáadáa tètè tẹ̀síwájú mo wá tẹ̀sí St. Paul's primary school sí mo lọ ọdún kan ń bẹ̀ wọ́n gbé bàbá mi kúrò ní àdúgbò ẹ̀ wọ́n gbé wọn lọ sí Ìpọ̀rọ̀ tó mo wá lọ St. Davis Ìpọ̀rọ̀ yìí mo ka tó pè Stan wà ń bẹ̀ nígbà náà wọ́n wá ní mo dá jù ẹni kí n máa lọ Santire.
0: Láti San Juan.
1: Mo ṣá lọ àwọn ká Santire tẹ mo wá wá sí St. Andrews Èkìtì pẹ̀lú mo ti kasanfọ mo fẹ́ máa kasanfọ ẹ̀bìn awúlọ́wọ́ dé pẹ̀lú ẹ̀kọ́ ọ̀fẹ́ tá a wá fi bẹ̀rẹ̀ nǹkan tó pè primary so mo wá ní àwa tá a wà ń san five yẹn àtàwọn tó wà ń san six kájọ ṣe primary six exam àwa ṣe ẹ̀yìn náà ti 55 aṣáàṣe mo ní àṣedáàṣe. Tóbi ṣe gbé ìrìn mi ní.
0: Ṣé primary ìgbà tẹ́ kúrò ń bẹ nǹkan girama ìbòlẹ̀ ti tẹ̀síwájú ẹ̀.
1: Mo fẹ́ lọ sí girama lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n bàbá mi ní ìpinnu kan.
0: Kí ni ìpinnu náà?
1: Mẹ́fà ni wọ́n. Ìyàwó méjì ni bàbá wọn ní. Okùnrin mẹ́ta mẹ́ta. Bàbá mi ló kéré jù ní ti ìyá ẹ̀. Àwọn tó bá kọ́ àwọn méjèèjì papọ̀. Àwọn ló wà ní ipò karùn-ún. Ẹnìkan ló wà lẹ́yìn wọn. Àwọn wá kàwé wọ́n wá ń ṣiṣẹ́ Ọlọ́run gbọ́n yóò fi ọ̀gá. Bàbá mi wá ní ọmọ kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n àti àbúrò kan gbọ́dọ̀. Ẹ bá dẹ̀ wọ́n pẹ́ tó ṣiṣẹ́ ń ṣọ̀ọ̀ṣì nígbà wọn ní aló tálákà ju èkó ní ṣọ̀ọ̀ṣì ṣe kí ṣe kó fagbá kò ní ṣe kó ní owó náà ṣùgbọ́n ó kàn wù. Tó ń gbàdé mi wá ní ṣe tọ́tí mo ní mo fẹ́ lọ girama ní dúró jẹ́. Ẹ̀gbọ́n ẹ̀kọ́ wà lẹ́kìtì parapọ̀ tí jáde. Ẹ̀gbọ́n ẹ̀kọ́ wà ní All Saints Teacher Training tí jáde. Ẹ̀kan wà ní Government Teacher Training College ní Ìbàdàn bí kò tí jáde. Wà lọ fẹ́ lọ girama. Mo ní ó ti rówó ẹ̀. Ẹ̀gbọ́n òní jókòó lé. Àwọlọ́wọ́ ṣe ẹ̀dá nǹkan kan lẹ́ pé mọ̀dá.
0: Mọ̀dá.
1: Secondary Mọ̀dá School.
0: Bó ló ti rí kílẹ̀ mọ́ ṣe ń bẹ̀ kí wọ́n ṣe ń bẹ̀ ń gbà náà.
1: Díẹ̀ nù ló fi yàtọ̀ sí secondary. Ṣùgbọ́n gbogbo àwọn sáyẹ̀nsì yẹn wọn ò ṣe ń gbà náà. Ẹ ṣe díẹ̀ díẹ̀ náà. Wọ́n ní tẹ bá jáde ń bẹ̀ ẹ lè lọ máa ṣe tíṣà. Ẹ lọ máa ṣe clerk àbí kan. Ẹ̀ẹ́dó àwọn tó lọ secondary school. Ṣùgbọ́n nǹkan tó ń tẹ̀ ń fẹ́ kọ́ ṣe jù lọ. Ẹ bá kúrò mọ́dá ò kẹ lọ tíṣà training kẹ wá máa ṣe tíṣà. So mo wá wà ńbẹ Babasola Memorial Mọ̀dá School ní òṣì. Mo lọ ọdún kìíní mo lọ ọdún kejì. Mo wá rí ẹnìkan tí a jọ wà ní primary. Tó ò ti wá lọ sí secondary. Kí ló ń ṣe mọ̀dá? Náà méjìlá tá a gbóná dáadáa ló jẹ́ ń bẹ̀ kí ló ń wá ń bẹ̀. Mo ní bàbá ní àwọn òdòwó tori awon fe to awon me egbe ada won le salaye fun mi ngba na le ma fe salaye e die fawon papa mi ni iwo ni ko le je rawo la re bi rawo e o je ki opolopo rawo po oni bo je ka wi ta o me gbo un ba ka wi te o ma bo un na ba ka wi oni so ujije oni si rira oni si atapu mo si po pe
0: o pe
1: te n gba tu pe mi tete yara je mo ti jade secondary school jade university awon omo egbon dadi mi awon wa lo university ba ti mi di general manager television mat ikan ti wa di deputy accountant general Lagos State Charlie Jowo ara
0: rara
1: o ti fi ka po so ikan ti di vice principal dikiri ti la fe ju mo wa ri pe je ki n bulese je ko wa si nkan ti baba mi wa so wa n ye mi pe ma se danikan je irawo
0: je ki irawo o po
1: imale gbogbo yin te ba papo awa mole gan so se duro ngba ti e wa ni kilo n se mun ni baba lo so bye bye wa lo baba Christ school the Anglican lo ni won ni ni lara o second school won lo kere ju gan ni gbogbo ikiti ngba ni ke ba ka ma ni ke ma yo lo ju ke ma so won won ni ke ma so ni pa yo ku si aba wa ra to da ni pe se wa ku mo da ti wa lo si to wa Christ wa ni Well, my daddy, we're not good yet. If my daddy tell me she was, she said, But, Apollo, my look, we kitchen. Oh, baby, naked. No primary naked. Mushy, mother naked. Mushy, secondary naked. It was to learn me, dear. Me, dear, my boy, born.
0: Wow.
1: Tu pe mi bebe
0: e ba mi se si gbe kiti die se le kiti si wa lenu yin bayi aboti aboti tan
1: e ko tan
0: e se le so die na
1: eh da ki oku
0: eh
1: ta jo meta
0: okay
1: eh o le so ni to wan so tu mama de lo
0: eh mi e se ki la ti se mi se ye mi si o babere so n le kiti
1: Only
0: kitty, if I don't let me, Bam.
1: I'm bomb. University made a law in Nigeria. University of Nigeria, 1960. University of Ifewalenye. University of Ibadan. Amadu Bello University.
0: Fafiti Opo, Legba no.
1: University of Lagos, Mere na Mbaye. So Kupo.
0: Eka ite, kwa wile wanyo la yu ni mba tsi, wile si, e Fafiti Opo. Atikwe, se yin na se donwo ase wole ti gbogbo wa mo se yi
1: jamba e ko se nkan to je jam ṣugbọn university ni kaluku lo nse donwo ti e won ma npe ni conventional exam tori pe nkan to wọpọ ju ni pe keni advanced level gc advanced level abi ke ti lo HSC ke wa fi wole Ta ma pe n direct entry ngba nu. Bo pe ti e fe lo bayi te fe fiscal certificate e se dowo. So so I should do wo e won si mu mi ni University of Nigeria mo si se eco geology eco okuta
0: okuta
1: eh ba se so
0: ki le wa de be
1: ke mo ngba na wo je omo te pe da da ba se geology a lo se ni o company a du lo wo a lo se nse
0: mo se bi nkan alumoni inu le lokuta
1: eh re na ni eh epo robi se bi dun le na lo ti wa I'm a uranium, I'm a columbite, I'm a manganese, I'm a gold, I'm a diamond. But what are Nigeria you? I'm a gemstone, I'm a lithium.
0: I'm a kilo de tell you, you shall lose a you. Lady, Baba Banshee. Go where you need.
1: Baba, back with me, cut to womb. The king, she shall do a working to car with the principal. Nibitia, why got our money pay? Could ye, Reverend Principal? Book by one principal, ye, John. Now give up a look with Lee with John. I'm a lesson, Lutan. So, the principal, what the reverend, me or she, the mumma wala, and the cattle school, so, she, why did you move fresh? Let me go, mama. When you wake up to move fresh, you pay. Take a kick at him, bash you. One moment, no. She look at it, tear. Honey, cool it, not but rough. Then look. Emi o mo pe nkan kan je radio television ni o mo kiri je be ninu bi ti mo wa lekiti ni ko le lo ari chari television ah ari radio tori pa ni radio ani radio fiction
0: radio
1: ama go Saturday night out ti ya mo Victor Lai ko ni ma na do ra on tin ko ni ma ati ni Davido ati ni Whiskey I want whiskey di by Victor Laya, Roshikago, Edio Kunta, the Ashipo.
0: I want whiskey di banano.
1: I want whiskey di banano. So, emi o mo pe mo le wa ma se se yi o, mi ti e mo tori ko ti e ye mi pe awon ori soro nu kini nga. Ya ma gbe ti se, a ma gbori sirise. No paku yi awon eyan lo sapa mo sinu e
0: ise wo gan le koko se pa laaro ojo
1: tisa
0: tisa ni o todun melu te fi se
1: ah mo ti se tisa ni pele din pele ba ti kuro ni Christ mo se tisa ni primary school tori kin le ro san gbese to ku si Christ mo se ne le primary school ara Mas, she gave a crumble. University day. Cutting crawling university. Channel. Muku University of Nigeria. Muruwa was University of. Oguni.
0: February now, kilo data if you
1: could. Oguni.
0: Ogun.
1: You will go my belly to our queen be a proud. Temple University of Nigeria to come. Mad Ogundi. You wait a one. Olori ijoba ibe ngba na emeka ojuku oni eyin te ba ti nse ibo e ma lo le
0: wow
1: ana wa kuro mo kuro ina kadija re te boye ina kuro samela luku professor kuro ba to fun mo kuro aka kuro gbogbo wa kuro ba la wa de Nani, okay, kill out to wash him up. He
0: pele keloni, a keko dingba no.
1: Mutilo, a pele meji, oku meji.
0: Oh.
1: One, a yellow sife, a yellow sibad, a yellow seku. Be a gagma de bayer, column porunke.
0: Mm-hmm.
1: Olo she to ye, okay. So if a mutua party, not in party.
0: She enters wajumbe abi.
1: Ti ṣe fún àwọn nǹkan tẹ́rí nǹkan tó máa ń dùn àwọn to ba pe laye ti pe Nigeria opopo ka ma du e ba wu pe emi ti bon jo mo student bu lo mu ni mo fe ri minister mo ri bayi pelu won kan ti mo ro pe mo ti se laye ti ba ni mo fe ri minister of education mi ni ri then mo fe ri commissioner lasan mi ni ri mo se kere mo ngba na boya mi o pe 20 na
0: ki gan ni ero ngba yin ni gba na gan kini aridaju kini nkan te ro pe o pe te ba ko letter ni o je ona abayo se yin gan lero wi pe e ri esigba abi e kokko
1: mo mo pe ma ri esigba
0: e mo ni gba na
1: mo yo ma je ye mo mo pe ma ri esigba nitori ni akuku na bo te je pe awon ologun ni bo te je pe anja ogun ni abeli lowo awon ti wa njoba oro ala ara du o je patak
0: ogun abeli igba na bo lo sire
1: ah ye lo di bi afra bi odun chaja bi odun meji opolopo lo lo opolopo kan lo baje wa dupe bi Nigeria o ku pelu e
0: atupe
1: a de pari e ani no victor no bank ani ko se to win se to lose so ma di sa kuro ni fe won tun lo se tisha kan mo fe so pe na lo se tisha lo yi me grammar mo se fun odun kan mi to wa bere sendo bien ba to tun se ti mo kuro ni ntv top lenches ti mo kuro what was the lecturer? Jean Poliba. Jean in the Department of Mass, Department of Language and Communication. University of so, subito to share, Uluko, Timio.
0: Hmm. Nibu Beka. Luti. Eh, Ewaja Ubai. Nibati, Ewani, Ileko, Fafiti. Etewani, Ejaduni, Fafiti. Awon wo lo je bi awon sawawu yin tejo kawe to je wi pe e le gbagbe won e ti daruko enikan keke bi dokita to ran yin lowo to ni fe yin awon wo gan lo je pe te ba nko itan gbe si aye yin e le gbagbe won
1: ah to ba den class ko ma ran ti segun areola
0: ta ni segun areola
1: professor emeritus of geography
0: ojogbon
1: ni juwa ajowa ni rati dada oun ti feyinti ni Forest Research Institute ni bada bi owa lu ebun sin mi li bagba won meji won sun mo mi gan ẹnìkan tó tún sọ mi àjọ lọ iléèwé kan náà ṣùgbọ́n nígbà tèmi jáde ọjọ́ tèmi gba resource kùsà òun náà ń gba tiẹ̀ ní skul tó ti jáde ọ̀rẹ́ mi dáadáa ta tó wájọ ṣiṣẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún bọ́lá borí ṣàdé ìpàgbé ní yunifásitì ní pọ̀fà lọ́wọ́ ayọ̀ arowo lo yete lo si ami uti corner leye adewale ati aborishade ki se aborishade ti o ko so ile aborishade ile aborishade ajose cos kani ife ni mi le gbagbe won ma dun tun pada lo University lati ko eko DSE ni le gbagbe professor loruko e bayi Adedeji gbagbe
0: bani
1: re ajo ma nlo lati bada sife tabagbe won to loni agbe ti e lola
0: eledu aaro yin lowo lati tayo gege bi oro ti baba agba ti koko so nigbati e wa ja oju ona de bi pe orilede yan yin lati je asoju láwọn ìrírí yín àti àwọn orílẹ̀-èdè tẹ́ ti láǹfààní láti rìnrìn àjò lọ. Àtiwádìí àti nǹkan tá a mọ̀ yín mọ̀ wípé ẹ fẹ́ràn àṣà tó jẹ́ ti ilẹ̀ Yorùbá láti gbé orílẹ̀-èdè Nàìjíríà ga lápapọ̀. Ǹjẹ́ láwọn orílẹ̀-èdè tẹ́ ti lọ àti orílẹ̀-èdè tẹ́ jẹ́ aṣojú fún, ǹjẹ́ ẹ ti bọ́ síta láti kọ́ àwọn èèyàn nípa àṣà ilẹ̀ Adúláwọ̀ tàbí láti fi èdè abínibí bá wọn sọ láwọn orílẹ̀-èdè tí kì í ṣe tilẹ̀ Nàìjíríà?
1: Àṣà ṣe pàtàkì. Òun jẹ́ ènìyàn nítorí pé ó ní àṣà.
0: À ń jẹ́ ènìyàn nítorí pé a ní àṣà.
1: Àṣà ẹ láti kékeré lájọ́ tó máa ti bí ẹ báyìí láti mú àkáṣe látọ̀dọ̀ àgbèrè bá ṣe ń kíyàn, bá ṣe ń bọ̀wọ̀ fúnyàn, bá ṣe ń tẹríba, bá kì í ṣe lójú kòkòrò, bá ṣe gbọ́dọ̀ jalè, bá ṣe gbọ́dọ̀ purọ́, bá ṣe gbọ́dọ̀ batẹ̀yàn jẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí Yorùbá máa ń pè lọ́mọ lóàbí lóà ti máa kọ́ láti kékeré. Àṣà yìí ló máa gbé ẹ dúró. Kò sí bó ṣe lè kàwé tó tí ò bá níwà tí ń jẹ́ pé ò láṣà. Ìwé rẹ̀ á kàn bẹ́tẹ́ á kàn á useless. Torí kẹ́yìn gba first class ní àkátánsì kó máa jalè. Ta ló máa fi níṣẹ́ àkántà? Gbogbo àwọn kan ò. So àṣà wá dé ẹ̀dá wo bá ṣe ń wọ aṣọ, àṣà bá ṣe ń jẹun, àṣà èdè tá à ń sọ, àṣà ni irú ilé tá à ń kọ́, àṣà ni bá ṣe ń ṣe ohun ọ̀gbìn wa, àṣà ni. Gbogbo bí ti di lọ la máa ń sọ eléyìí. A máa ń jẹ́ kọ́ mọ̀ pé kò sẹ́ tó dàbí Yorùbá.
0: Kò sẹ́ni tó dàbí Yorùbá.
1: Kò tọ́mù ń sọ pọ̀.
0: Kí ló dé tẹ fi sọ bẹ́ẹ̀?
1: Ṣé ìgbó ló kọ́ wa bá ṣe ń wọṣọ ni? Ọkọ̀ Alófì Aníṣẹ́yán Alẹ́tù Alálàálì ṣé ìgbó ló kọ́ wa?
0: Àwọn aṣọ ń wá dà mọ́ ní ìsìn bàbá mi. Kò bá gbà mú mọ́.
1: Ṣé kó àròkó wúwo ni? Ìgbẹ́ àti tó wá ń ṣe wọ̀nyí náà tí ò wúwo mọ́. Àwọn èèyàn ti tó wá mú àdìrẹ wọn papọ̀ mọ́ wọn fi hàn. Àwọn náà ti fi ṣe mọ́dán.
0: Àmọ́ àṣà wa ṣé àwa gan-an ṣáà ń gbé lárugẹ? Ẹ wo èdè abínibí wa nínú ilé lọ́ọ̀dẹ̀.
1: Ẹ wàhálà àní wàhálà yẹn.
0: Àní wàhálà yẹn.
1: Torí mo ka ìwé kan tó jẹ́ kí n mọ̀ pé àwọn tó ń kọ́ Yorùbá ní Amẹ́ríkà ní yunifásitì Lamẹ́ríkà ó ju àwọn tó ń kọ́ Yorùbá ní yunifásitì Nàìjíríà.
0: Kí ló dé tún ṣe rí bẹ́ẹ̀?
1: A tó bá kọ́ kinní kan ò ní ríṣẹ̀. Tá ò bá ti ṣe ICT ó ṣe engineering ṣe rí kan kí ò sì ṣe. Ẹni àwọn àti ló lọ ṣe wọ́n gbà pé wípé aya ẹyẹ ìfapá kan. Ṣé rí kọ́ṣọ̀ la máa kọ́ ní humanities bẹ́ẹ̀ láti máa kọ́ literature, bẹ́ẹ̀ láti máa kọ́ religion, bẹ́ẹ̀ láti máa kọ́ èdè wa. Tó wá yẹ kó já wa Amẹ́ríkà ni wà máa kọ́ wa lédè. Lónìí àwọn tí ń sọ èdè wa ní Brazil wọ́n pọ̀ gidi. 1981 mo lọ Cuba, wọ́n ṣeré ọba kùsọ fún mi ní Yorùbá. Ojú gbà mí tì. Ṣé àwa gan-an ta ni èdè, ta ni àṣà, a ti kọ sílẹ̀.
0: Àmọ́ nínú ìlànà ẹ̀ka ètò ẹ̀kọ́ gan-an láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ girama báyìí, ta aládàáni àti tàwọn tìjọba ń gbà míì, yóò tó gbèdéke àkókò kan wọn ó jẹ́ kó yé wa wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò tó ń kẹ́kọ̀ọ́ èdè Yorùbá pàtàkì ni fún wọn. Ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé àwọn kan ní ẹ̀ka ìmọ̀ ti sáyẹ́ǹsì pàápàá jùlọ nílé ẹ̀kọ́ girama lónìí pé kò ní jẹ́ nǹkan wúlò fún wọn bí wọ́n bá fẹ́ wọlé ẹ̀kọ́ fáfitì. Ìwò ni pé wọ́n pé kò ní ìtumọ̀ mọ́. Àwọn taládàáni kan awon o ti e se ede abini bimo rara ati rara mo ti e se de yoruba mo ilana eto eko wa oju wo le fi wo
1: awon nkan to ye ka moju to ni ilu ti o ba ti so ede en o ti so ara e tori e le ni asa lai ni ede nkan ta le ma se ni pe awon ni professor papuma se pe awon eko taro po le ibi science a le se yoruba e bi won se science ni arabic te ba lo si east africa won se science ni swahili te ba lo china won se ni chinese awon o se le ma se ni yoruba ka mu gbogbo eko won na ka so di yoruba te ba lo si usage nsin won ni iwe kan to je pe won le ma lu ku sori che aisa to fe so wọ́n ní yorùbá fún kò sí àwọn ẹ̀kọ́ tó ní tó ṣòro díẹ̀ tí wọ́n ti ní yorùbá fún àwọn ni ká má sọ èdè wa nù àwọn ni ká má rí dínkù èdè wa kíní bẹ̀rẹ̀ láti iṣẹ́ private school gan àwọn private àwọn òbí àwọn ọmọ tí lọ private school ṣé wọ́n sọ yorùbá ńlé wọn wọ́n má sọ yorùbá wọ́n àti mo wà skul tó bá sọ yorùbá ló sọ bànákúlà níjẹ́ bànákúlà wọ́n tún pọ́níṣẹ́ alukolo géko ń dorúkọ sọ èdè ìlú rẹ àrùn ìwà burúkú ni gbogbo tẹ bá lọ england ẹ̀kọ́ ẹ̀kọ́ ní english tẹ bá lọ france ẹ̀kọ́ ní french tẹ bá lọ spain ẹ̀kọ́ spanish tẹ bá lọ italian italy ẹ̀kọ́ ní italian oníkálukú ló ń ṣe gbogbo ẹ̀kọ́ yìí dé ibi tó ga jù ní èdè tiwọn ọ̀kínlẹ̀ wa ṣẹ̀tẹ̀ wa kò sí nǹkan tí a lè kọ́ léde wa tó bá lọ sí egypt nísìnyí tó bá ṣe degree ṣebí arabic ló máa ṣe.
0: ipa wo lẹ́yìn kó bàbá mi gẹ́gẹ́ bí olùfẹ́ àṣà aṣojú orílẹ̀-èdè ipa wo lẹ́ kó tẹ̀ sí gbogbo àwọ̀ tá a fẹ́ rí lára bàbá mi funfun ni yàtọ̀ sí ètí àdẹ́dà tó fún wọn tí sì ń bẹ lára wọn àìsàn sì ní ìbàjẹ́ la ṣe lẹ́dùmarè tó títí ọjọ́ mẹ́jọ tá pàdé ẹ̀jẹ̀ dúpẹ́ lọ́wọ́ olúwàgbẹ̀mígà ìdòwú peter ọ̀làṣọpọ̀ òun náà ni olóòtú ètò yìí olúbíńpẹ́ fàtúyè lóko mi bá mi ẹ̀jẹ̀ máa lọ ilé láṣálẹ̀ oorun rẹ lásùn peter.

0: tí wọn bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọn bá tàn án pọ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ ráyé wá àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédé pinnu ló kàn yára rẹ o Venitón clean sani kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ́dẹ̀ ara dànù Venitón jagunlabí panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin sóbìnrin ló le lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Venitón clean sa atẹ́gẹ̀ṣe maradán bíi kóró sin Venitón clean sa kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitón clean sa pé nọ́mbà kò demand 00-3405-1533 00-3405-1533 iléeṣẹ́ ẹ̀mí wọn naturalist care ló ṣe Venitón clean sa òun láyé tún lò.
1: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìnpọ̀ ìṣòro 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni.

come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn ń bẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ́ dún lára sákàrà. Imperial Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan.

0: gist to the coolest stories.
1: Hook up to the latest on everything entertainment.
2: We know what you want.
3: All my favorite songs.
0: Done 32 FM, 94.9.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dàdúdọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
10: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn. Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yẹ́ ASAP.
11: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n ń bá wí.
12: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùpàìdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé? Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti ń fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí èmi rin jẹni. Bẹ́ẹ̀ ni kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kó jẹ fún yín, kì í ṣe àgbà àná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yéé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọ̀kànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mokola Ibadan. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Soft Sand Property, òrùlé fún tẹ̀rù tán.
13: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Shuba, Rashida Bala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Peril Black and Mini Me Chin Chin. Don't miss out. See you there. 32FM, filling the world with Latter.
0: We play the greatest hits of yesterday. Today.
14: Cut it. Cut it. Yeah.
1: And if you think about it, even tomorrow. 32 FM.
0: 94.9.

0: Ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹnu ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀hún gbólúwa bí. Bàbá ẹ̀hún gbólúwa bí.
1: Dádì ẹ̀yin ní sa.
2: Èmi.
1: Bẹ́ẹ̀ni sa.
2: Olúwa dúwà wòye olùgbà.
1: Dádì bẹ́ẹ̀ni sa dárí ni.
2: Ẹ̀mí wòye olúwa náà tó ń dẹrù tó ń dára dúà tó ń bẹ̀.
0: Dádì 2 FM 95.9 ọjọ́ gbogbo.

0: Awọn ni asoju rere.
1: Lẹ́yìn ti government of heaven.
0: To fi sorry nígbà kẹfà.
1: Put our time your head is sick.
0: Wa ma gbadua.
1: You will pray.
0: Wa ma ri kiri.
1: You will go to and pray.
0: Gbogbo biti ma gbori iwo.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn ma ṣí.
1: Lọ sọ́pọ̀.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ ti mọ́
1: mímọ́. Lọ́pọ̀ tábí shot again.
0: Ilẹ̀kùn ma ṣí
1: fún mi. Lọ sọ́pọ̀ fún mi.
0: Lọ́tún lọ́sì.
1: For the land of the
0: land. Níwájú lẹ́yìn.
1: Behind before.
0: Ilẹ̀kùn sí o.
1: Lọ́pọ̀.
0: Ilẹ̀kùn sí o.
1: Lọ́pọ̀.
0: Oyè àgbàdua jẹ.
1: Oh,

jọ sí i. Wọ́n ní tọ́mọ ilé ọba ti dé ó máa fún wa ní tùgbà. Ọba ti dórí ètò tórí tìlù. Dandan ni kó fún wa lálùjọ. Ara àlẹ́ ẹ̀ tún kalẹ̀ o. Ara àlẹ́ mo tún ti dé o. Ẹkùlé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa tó rìn ti. 32 FM fẹ́ yín ẹ la ti ń ṣe. Premier Hill láwà lórí òkè tí ń dé Mọ́kọ́lá. Ọjà gbogbo ẹ tèmi, gbogbo ẹ̀yin èèyàn wa nígboro. Ẹ tún káàbọ̀ sórí ètò ọ̀hún o. Lálẹ́ yìí yóò faná sójú kẹ́kẹ́kẹ́. Ẹ lẹ fẹ́ tó bẹ́ẹ̀. Sórí tìlù pẹ̀lú ọ̀rọ̀ àṣà ilé tó kún fọ́fọ́ lájọra máa ṣe kí ni lájọra máa fọ̀ síra wa létí tí ó fi dàárọ̀ ọ̀la. Ẹ tún kú ilé o. Ọ̀nà ti sí ọ̀nà ti là pérégédé. Ẹja wa máa fúnra wa lálùjọ. Ọpọlọ tó ti fasẹ́ látọjọ́ Monday, Tuesday, Wednesday tó fi wọ Friday. Kò sí nǹkan kan mọ́ o. Kájọ ká máa fà á já. Ká máa fà á kó lọ fà á fà. Bí àfà àtàfà ti ń fa tẹ̀sùwà. Ṣé ẹ ti ṣe tán mo ti dé? Ẹ̀yin tèmi nínú ayé kì í bàjẹ́ fún yẹn ẹ̀jájọ wa máa kó mọ́ra bí aṣọ. Ọmọ ilé mo ti dé mo ká ìyín o. Ẹ mọ gbogbo bá àti ṣé máa ń ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ẹ kú ilé ẹ káàbọ̀ sórí ètò tó rìn tì. Láyà àsàmù. Owó bàbá àdùkẹ́. Òun ló lètò ìmí kan délédé. Gbogbo bó ṣe máa ń fún yẹn. Mo náà látòjọ fara wa lálẹ́ yìí. Ọ̀yá lórúkọ gbogbo ògbìmọ̀. Òun alákòóso tọ́lọ́run ọba mi òkè kó kọ́kọ́rọ́ rẹ̀ lé lọ́wọ́. Bàbá ọba Peter ọmọ. Mo fi sọ wípé ẹ tún káàbọ̀ sórí ètò torí tìlú. Orúkọ Ọlọ́run tọ́ba Yusu. Agbára tó ń rí sí gbogbo ètò tó ń jáde ní ìkànnì 32 FM náà. Lórúkọ ẹni tó lètò gangan. Láyàn Àsàmù. Mo fi kí yín pé. Ẹ kú ilé o. Gbogbo bá ti ṣe máa ń fà á yẹ. Àjọ fà á ní ìjẹjọ ẹ ló tójú ẹ gbà. Ẹ ló dùn mọ́ yín. Nǹkan tí mo tún wá mú wá lọ́sẹ̀ yìí ó tún máa dùn mọ́ yín jù bẹ́ẹ̀ lọ. Torí tìlú lápètò.

kò sáyè fún ronú kájọ wa mọ ṣe kíni kájọ wọn fúnra wa ní jó kájọ wọn fúnra wa ní gbogbo sì yáyẹ ni ẹjá jọ mọ fàjà

bóyá náà ẹ jájọ mọ fa o ma lọ fa fa o ye wọlé ọpẹ yẹmi ba wa si gunners bàjẹ fún gbogbo ìlú wa oye ẹ jájọ dìde tí mo bá nítorí tìlú 92 FM fẹ yín ẹ lẹ má pè alpha bó ló ṣe ń lọ lásàálẹ yìí mo ní kí n rà tó gbapá bí ìwọlé alpha ṣe ń fi ìlẹ

ẹyin tèmi ní gbogbo àbẹ̀tẹ̀ sábẹ̀tẹ̀ àwọn lílé pàánù brown bọ́ọ̀ ló ṣe ń lọ lásàálẹ̀ tó ń tó bẹ̀ tó ń tẹ̀bẹ̀ ọyẹ́ gàálẹ̀ ẹ̀fọ́kànbalẹ̀ orí tí mo bá ti dé mo máa rẹ̀ sí ẹ ti mọ̀ wípé tọ́mọ ilé ó bá ti dé nǹkan tẹ̀yìn nílò ní kẹ́ ẹ gà síbẹ̀ ó lọ́n wu pílà wọ́n ní mo gara tán bíi lódà wọ́n ní báwọn wá dúró papọ̀ wọ́n láwọn jọ ń gbádùn ẹ̀ lálápapọ̀ wọ́n ní ìrẹsì lélẹ̀ pé kò kì í jàn pọ̀ ní tí mo bá ti ń fà ló máa lọ fàfàfà torí wípé àwọn wà papọ̀ nínú ayé ni yóò ní bàjẹ́.

orí ti ìlú lásàálẹ̀ yàrá wọn fa bí bẹ́ẹ̀ ká máa jọ kájọ àwọn ọmọ líle ẹja kọkọ gbọdọ wa wọlé a tó mọ fáwọn àgbà ní àwọn nǹkan wọn àwọn nǹkan wọn àwọn orin wọn.

0: other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Laughter Fest 2026 is where Ibadan will be this season. 32 FM Laughter Fest 2026 is sponsored by Imperial Black and Mini Me Chin Chin. Don't miss out. See you there. 32 FM, filling the world with laughter.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What? Aww.
4: My love, what did happen?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, we have been using my hands to wash clothes since 2026.
4: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
4: CDK?
5: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things don't already dey house?
5: Abba, since last month.
3: Ah, pastor, continue the wedding.
6: Yourself.
4: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
7: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
8: CDK! Pay small, small. Live big.
9: Kovaje 24, 29 tabi 32. Saa ti fe ye. Pelu adori gbogbo ikoni bani dore. Kante 32 FM 949. Fe ye.
10: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bá bari ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtẹ́ ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
11: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì adẹ́nipò ìṣòro 32 FM 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olúwa.

Come on. Bákan náà ni Rashidi Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre látún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ dúlára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mi Chin Chin ló sagbátẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà

0: bẹ́ẹ̀rẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ ó simple.
1: Àgbàjẹ́ lọ láòórùn ìgbà ẹni mo.
0: Simple.
1: Àwọn kì í máa ṣe pọ̀
0: kúkú. Agbè wa náà tún ni.
1: Ó lọ.
0: Ní atún bá wọn ganu sí. Ìgìngí jì ìgìngí. Ẹgbọ́n.
1: Kóńtò.
0: Bàbá olówó kan rè. Ó ní 20 million fọkọ yín.

0: ẹ ká lẹ́ òkè lóko yín láti bolẹ̀ tí ń pè o.
1: Orúkọ mi ni Yáàfin
0: Ọlọ́gbọ̀n. Yáàfin Ọlọ́gbọ̀n láti mọ́nà tán. Ọ̀rọ̀ yìí ó kẹ́yìn obìnrin lálẹ́ ìjẹ́jẹ́ àwọn ọkùnrin náà ń pè pa àpapọ̀ ọ̀yá ọ̀yá. Kò lè work.
1: Kẹ́fin
0: and disappoint 60 million to make 20 million to make 60 million in 8 months. Ẹ wá ní kò lè work.
1: Ole
0: working kan ti bajẹ
1: kọja
0: be. Sure. Oye jama wo. Ah, come on gbọ loju orun, come on gbọ loju orun. E fọ kan balẹ.
2: Alawa nda latunwa.
0: E na e pa lo ba daddy. Egbe yi wole. Bo pada wa yiju.
2: E ma mi
0: ni gan.
2: Bini
0: wa sa ko ega legilo ko yin lati bole tin pe
3: e ka le o
0: e ra sa
3: e ko ito
0: e ra sa
3: yes
0: bo ni se loni
3: ko bad
0: ko bad se sa disappoint awon eyan
3: dara o
0: eyan ki sa awon ti mo yu eran je mo ti e je ri e n gbo 32 iwa da da le mo e gboro si be
3: Baby.
0: Oh yeah, no. Eh, you know, Korea, Coco. Eh, but you call it possible.
3: Oh, possible, Dada.
0: Oh, possible. God bless you. 20 million to make 60 million in 8 months. Oh yeah. Explain for me, Daddy.
3: They about establish production business.
0: Kill we?
3: They about establish production business. Production. They be taking off people. Nkan to bi pe kiyan ma fi produce nkan bi awon nkan kekeke tenu ma nje
0: bi awon nkan o wa nu
3: o wa cheap kiyan a je ko wa cheap to ke gbogbo eyan lo le ra ate omode atagba lo le ra
0: ele me ki 60 million
3: ya o ma le se
0: e sure
3: even for example iru planet ba iru epa Yeah, they are buying produce, they are buying processes. To the enter, to make sure we cheap too, they go one juice to pour. So, I'm staying.
0: So, came on, quick power, Lati Kano.
3: Good, yes, it's a quick, oh, my cheap Lati sauce, Lati Kano.
0: Okay, why am I here? You know, I'm here, you know, my year pass 60 million. You won't let it 1 million by daddy.
3: You
0: know, came on, make it back. Àwọn yẹn mú gàrí gan Nàìjíríà nu sẹ́ẹ̀rì òdọ́rọ̀ bí ìsọkúsọ ní mọ́ rí.
3: Kéèyàn máa ta
0: popcorn. Kéèyàn máa ta
3: popcorn. Kéèyàn fi popcorn.
0: Irú ìgbà yẹn tíyẹn ti ní ká máa tàkàrà gan yẹn lè máa tàkàrà.
2: Ìjà yẹn nílẹ̀.
0: Ẹ fọkàn balẹ̀, ẹ ṣe gan ni sá. Bí ó jẹ ni. Èyẹ tó lè fi takara kéèyàn fi 20 million takara.
2: Bàbá ti ẹ pẹ̀lú.
0: Ọmọ Asanu wọ ẹ̀ka alẹ́ kí ló kọ yín láti mo lẹ ti ń pè o.
4: Ẹ̀dúró kẹ̀kẹ́rẹ́ ní bẹ́ẹ̀kan sí.
0: Ọya náà.
4: Yóò yà gbé sá lọ nù.
0: Níbo ni èèyàn fẹ́ gbé lọ? Ẹ lè gbé lọ. Tí ẹ ti fi àwọn kankan dúró. Èyí kò síbi tẹ́ ẹ fẹ́ lọ.
4: Ó ní mọ kúkú táwọn káàlẹ̀ ẹgbẹ̀ pa gangan. Ẹ pa kí ni?
0: Àwọn èèyàn jẹ̀pà o ẹ wá fẹ à ń fẹ̀pà mú gàrí.
4: Ọjọ́ náà kó gàrí mímu làwọn wọn sọ ayé láyé gàrí mímu.
0: Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì mú ká mọ̀ jẹ̀pà lọ pẹ̀lú 20 million. A sì mé
4: ẹ bá ká mọ o.
0: Kí lẹ wí?
4: Ẹ mọ ẹgbẹ́ ká.
0: Ká wọn kàrà sí lálẹ́.
2: Ọlọ́run
0: rí. Ọlọ́run lọ́kàn yín, Ọlọ́run lọ́kàn yín. Kí ni bolẹ̀ yín náà tó ń lọ?

0: ẹ ká lẹ́ ògì lókọ̀ yín láti bọ̀lẹ̀ tí ń pè jàre.
1: Èlò ẹ má gbàdo mọ́.
0: Kò ní bàjẹ́ fún
1: yín. Ẹ má yàn gbàdo
0: náà. Àti bọ́ọ̀lì.

Network yóò fẹ́ mú yẹ̀ sí dáadáa o. Hello. Iṣẹ́ mi o. Network yẹ ni o ni o mú yẹ̀. Mọ lọ sójú ọ̀pọ̀ Facebook. Lọ mọ comment lọ mọ share. Mọ lọ represent àdúgbò rẹ. Símọ ni bábà gbogbo ìyànà Fádípẹ̀.

0: Adúzalama Adigun ẹ gbọ́ tẹ́ ẹ bá rí 20 million Kevin Ridon 60 million láàrin oṣù mẹ́jọ. Owó téèyàn lè fi ṣe wà bí ó sì. Ẹ ká lẹ́ ọ̀kìlọ̀ kan yín láti wulẹ̀ tí ń pè.
1: Láyìn orúkọ náà láti Adeleye.
0: Láyàn ló kọ yín àbí kí lẹ pé.
1: Olúwa Dámiláre.
0: Ok, orúkọ Dámiláre, ó mẹ́jọ orúkọ ọ̀gá mi nù. Ayamu gbo yin.
1: Ka pe mi ni oisi.
0: Oisi gan o soft.
1: Bẹ.
0: Ki le la.
1: Kole ma lo ra mo lu. Yo po dada. Awa ra bagi yo ti ma si mo fun won ni omi mu.
0: Bagi yo.
1: Ba. Bẹ. A mo du so mi won.
0: Si mo lu ti.
1: Ma wa no bo ti ma mo. Mo nje yo. Àmọ́ wa ni bó tí máa mọ̀ dà wọ́n lọ. Má ti wáyọ bí ó yá fi 500 or 300,000 Nígbà ń bá fẹ́ tà tí máa fi ṣàwọ́rù tí wọ́n fi wá bá ń rà.
0: Ẹ̀rọ láàrin oṣù ẹ wá lè rí mọ̀lú oṣù mélòó lẹ́ra mọ̀lú ọdún mélòó lẹ́ra èlò dẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan mọ̀lú lásìkò yìí. Ẹ̀yà wọ̀ kí mathematics yẹ dáadáa o. Àwọn arí màá lóṣù mẹ́fà wá tó èlò èlò lẹ́yọ kan màá lóṣù mẹ́fà.
1: Àṣà àṣà máa rí bí ọyá bí 150, 170
0: Tí màá lù bá ti wá pọ́dún kan èlò náà máa tà.
1: Ó lè tọ́ ìyẹn bá ti wúra sí.
0: Bó bá ṣe wúra sí láàrin ọmọlú ọmọ ọdún kan bí èlò ni. Kákan àzúmù pé kó bí 15 million lé lórí kọ́ àwọn màálù ọmọ màálù oṣù mẹ́fà yẹ ọ́yá màálù ọmọ ọdún kan ìlú ni.
1: Nǹkan
0: tí mo fẹ́ fàyẹ̀wò ti yọ bàmí àgbà wálé àrútù àgbà nínú pèdèpèdè àgbà nínú marketing. Wọ́n láwọn gbọ́ àwọn yá yẹ̀ bàbá wa nu àwọn grandpa wa nu ilé elédè
2: yìí.
0: Ẹ ṣe o adúpẹ́ o àròrùn yín fi sasọpẹ́.
2: Eria alubari dàtúndé o.
3: Alubari dàtúndé.
0: Bàbá wa nu wá dáadáa. Ẹ kàlẹ́ òkí ló kọ yín láti ibo lẹ ti ń gbè.
4: Ẹ kàlẹ́ sà.
0: Ẹ rà wọn sà.
4: Ìsúnbọ̀ láti gbìyànjú sọ̀rọ̀ láti Ìbarapá.
0: Láti Ìbarapá, Ìbarapá ti wo ń bẹ̀?
4: Ìbarapá ní Oyo State.
0: Ìbarapá ìlú méje ló ń jẹ́ bẹ̀.
4: Bẹ́ẹ̀ni, ìgangan.
0: Ìgangan.

0: ní bàjẹ́ fẹ́ mo like your suggestion. Ọ̀gá mi Abdulsalam Adigun. Agbára gbogbo studio manager ní ìkan ní 32. Wọ́n gbọ́jú ayọ̀ wò mí. Etí ò lè gbéjì, etí ò lè gbéjì. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá ń ṣe gàyà kó nídìí àkòtì rédíò. Bẹ́ẹ̀ ṣe ń fi yẹ̀yẹ́. Ẹ bá wá fẹ́ bá a dá sí. Bá kúrò nídìí àpótí rédíò ẹ káàlẹ́ òkìlò kan yín láti bolẹ̀ tí ń pè.
1: Adéọdún látọjú ọba ẹlẹ́rẹ̀.
0: Kí lẹ wí?
1: Badmus Adéọdún látọjú ọba ẹlẹ́rẹ̀
0: Ìbàdàn.
1: Ṣé rí bí sẹ́sẹ́ lè fi owó yẹn ṣe tó lè mẹ́kẹ̀?
0: Bí
1: mi ṣe mọ̀ ọ́, ìyàfà àfihàn Avanic Mammoth ni pé tí ẹ bá ní Pure Water Company, tí ẹ ti gbọ́n sínú olólè òkè ṣọ́ọ̀tì o. Omi. Yes, ìyá wa jẹ́ kí bag omi yẹn a lọ fún market survey. A jẹ́ kí bag omi yẹn kó wà cheaper than any other pure water company tó wà ní Nàìjíríà. Fún ọba ní ìdálà mú àwọn union wọn. Ṣé lè bá ti sáyé kí tàbí ní ọdẹ náírà àti wọn fifty naira per bag. Understand? So that production yẹn màá rí máa ṣe consecutively. Understand? Bí ẹ pé màá rí any tí bọ̀dì bá
0: rà ní bá ṣe mọ ìdán tàdísù ní ìsìn sá.
1: Dizu, lẹ́nu ọkọ ni kí yẹn lo dizu, bàbá.
0: Nínú 20
1: minutes. Àpòjẹ́ ìkànnì small scale business. So, production yẹn máa ma wá 24 hours ni production yẹn máa ma wá. Because omi ni mo ti na forest tank.
0: Ṣé wọ́n yẹ tán ta mọ́tò?
1: Ṣé wọ́n wà nìyẹn? Mọ́tò, ìfẹ́ẹ̀dìtì mọ́tò yẹn, nǹkan kékeré nìyẹn.
0: Èyí lè mọ rẹ́ǹtì
1: ẹ̀. Kóropè.
0: Kóropè àti
1: èlò. Kóropè just 3 million naira. Kóropè àjẹ 3 million naira. Bẹ́ẹ̀ni ìyàwó àwọn standby maruwa yàtọ̀ in case yẹ pé demand bá pọ̀ ju supply lọ at times nígbà mi in the promise of the country demand and supply. Tó bá ti do stage yẹn demand yà pọ̀ ju supply lọ.
0: Mo really appreciate.
1: Oyin bẹ́ẹ̀ sin báyìí.
0: Mo yọ nkan tí mo fẹ́ rí sẹ́rí sàn nkan tí mo fẹ́ yọ lálẹ́ tí mo fẹ́ fi bára wa sọ̀rọ̀ ẹni kì í ṣe nkan tẹ́ ń sọ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ni mo fẹ́ nkan tí mo fẹ́ fi bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ lálẹ́ mo really appreciate yin ọ̀rọ̀ ò ní kuru làákà yìí ṣé mo lè gbé pè mọ́ àní ẹ̀ lè sùn tọ́wọ́ ilé ó bá ń ṣètò máa lọ sójú ògbó ìwọ náà lọ ọmọ comment àwọn èèyàn ti ń bára wọn fà wọ́n lè ò lè wọ́ọ̀kì àwọn kan lè ò lè wọ́ọ̀kì ẹnìkan ló lè wọ́ọ̀kì ẹ ká lẹ́ kí ló kan yín láti bulẹ̀ tí ń pè abisola lawa kí ló kan yín láti bulẹ̀ tí ń pè.
2: Èmi ni mo tó pe ìlú kébé láti Ìwò.
0: Láti Ìwò.
2: Gbogbo àwọn tí wọn bá fẹ́ gbowó lọ́wọ́ yín jìbìtì ni ẹ fẹ́ lù.
0: Ẹ̀yin náà tún
2: yóò. Dangote ò lè gbárò owó bá lọ́wọ́ yín àǹtí nǹkan wọn ti dúró dànù. Gbogbo àwọn tí wọn bá ti rí ṣe wọn ò lè gbárò ẹ̀ lọ́wọ́ yín wọ́n ti mọ̀ pé ẹ fi bókọ àwọn jẹ́ ni.
0: Ṣáàdì pé kò lè wọ́ọ̀kì lẹ́yìn náà ṣáàdù sí.
2: Kò lè wọ́ọ̀kù.
0: Abisola Abisua Lawa won duro ti mi lojo po Facebook Mustafa Yusuf Olatunji won na wa nbe lojo po Facebook Afa e ga le o kilo gan yin lati bule tin pe.
3: Hello.
0: Hey, hello e ti wole e ti wole e ka le.
3: E ka le.
0: Yes ma.
3: O possible.
0: O possible
3: gan
0: ni. O ya bo lo se possible dare. Bo lo se possible.
3: Ṣé gbogbo owó yẹn ṣe mú tí ẹ bá lóṣù láwọ lówó ojoojúmọ yẹn ṣá ń gbà lójoojúmọ tí ẹ bá yà lóṣù tí mo tún oṣù kan ni wọn fi san lórí 40,000 ni wọn fi gbà ṣó ẹni tó gba 100 tó gba 50 4,000 yẹn máa bù ú tí o tún wá gbà yẹn tó kó tún wá
0: bẹ́ẹ̀. Ẹdú o owó wo lẹni bí kéèyàn tún fi owó wá àwo.
3: Owó lójoojúmọ kàwọn yìí kàwọn kan máa ń gbà ṣe gbọ́. Ṣé ẹni owó lójoojúmọ́ pé wọ́n bá gba 10,000 14 wọ́n fi san oṣù wọ́n sì fi san oṣù kan. Ẹ tó bá gba 50. So 20,070 ni yóò fi gbà. Ẹ tó bá gba 100,140. Tó ti yé yín. Wọ́n sì máa san lójoojúmọ́. Kí ló wá gbà yẹn wọlé tán kó tún wá bẹ́ẹ̀. Ṣé kó ti fi double decker. Ó possible o.
0: Ó possible.
3: O possible.
0: Ẹ ṣe gan ni ma. Ẹ ṣe gan ni ma.
3: Ẹ ṣe ta.
0: Mo like woman yi. Orin mi olabi ju ala ba. Nkan ti mo n wa mo ti n pada ri. Awọn ti mi ti bola. Ni wa ni le gbe pe mo tori ojo ti n lo. Ẹ ni binu ni o.

0: Oluwawa, mo pàṣẹ, Ọlọ́run ó gbẹ̀san, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, in the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà, ẹ kó àwọn nǹkan tó bá wà nbẹ̀ yẹn wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel, mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdá mẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní last year yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi, ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹyàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdá mẹ́wàá, Ọlọ́run ń dá padà fún mi ní ìlọ́po ìlọ́po, ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ́ri ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital. Wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Ma tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ì lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So nígbà tí wọ́n á ń gbọ́ program bàbá wọn á sọ pé à ń wo la à expect lórí òkè nínú program ta sí ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month ta sí kọjá nìyẹn. Mo á dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin ta fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé báyìí wọ́n sọ pé credit láti ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báyìí wọ́n ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí gbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sá ṣáàgà ara mi àti báyìí mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kílẹ̀ fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jàmọ̀ làbó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní àmú ni mo lè lọ wórodù mo ń sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android re.
0: Láti bá mi ti dá iye pẹ́kẹ́ sí lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye. Pẹ̀tẹ̀ orí òkè lánàá. Bàbá ipá nù ẹ tí ó sùn yẹ fi gan.
2: Àjọjì Amẹ́dí bí wọ́n ti so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen! Bá a gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sí òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbé ẹyin náà dẹ̀ lọmọ tó tún ń wọ́ ọmọ.
0: Bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáà nǹkan ọmọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gun. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Mọ̀mọ́
0: láwọn ọmọ pé pampers dáhùn kó lá nípọ̀. Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú sáwọn pé gbogbo ọlọ́run pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lailonberg, mo ṣáà wá síbí pé Ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà. Kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní kúlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yin tó ń wọ́mọ lẹ́yìn ìpàdé yìí oyún ló kù tẹ́ máa ní.